Ilé iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́. Ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kíyìn ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò Adaba FM 88.9 Yàkúrẹ́. Ìlú Laramọ̀kin la wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayo lóníròyìn yìí ṣáájú náà ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yan Bola Ahmed Tinubu gẹ́gẹ́ bí olùdíje wọn ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ọ̀gá àgbà iléèwé ọmọ ogun ojú òfurufú pè fún ìṣọ̀kan tako ìgbésùnmọ̀mí. Orílẹ̀-èdè Canada àti Germany ké gbàjarè lórí ìṣọwọ́ tí wọ́n fi ń tọ́jú àwọn olùrànlọ́wọ́ tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lánàá ọjọ́ Sátidé ló ti ṣe ètò ìdìbò abẹ́lé rẹ̀ tó jẹ́ ti ààrẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló túyaya túyàyà jáde láwọn wọ́ọ̀dù gbogbo láti kópa dìbò fún ètò ìdìbò abẹ́lé tó jẹ́ ti ààrẹ ọ̀hún. Ètò ọ̀hún ni wọ́n ṣe lálàyé pé ó ń ṣe ní àlàáfíà jọba lọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ látàrí bí àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ti ṣe dú wámúwámú láti lè má jẹ́ kí ọ̀fọ́n kankan fìlú náà gba lásìkò ètò ìdìbò náà. Ààrẹ Bọ́lá Tinubu ló wá fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí àwọn èèyàn ti ṣe jáde àti èsì ìbò abẹ́lé náà. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn alátìlẹyìn wọn látàrí bí wọ́n ti ṣe jáde wá lábẹ́ láìwo bí òòrùn ti ṣe mú yanyanyan láti kópa nínú ètò ìdìbò náà. Àwọn gómìnà àwọn asòfin tó fi mọ́ àwọn adarí ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ló ṣe àmójútó gbogbo bí ètò ṣe ń lọ ní ìpínlẹ̀ kó wà wọn. Àwọn aládarí nínú ẹgbẹ́ òṣèlú APC ṣe lálàyé pé ètò ìdìbò abẹ́lé ọ̀hún ni wọ́n yàn láàyò lójú náà àti lè má jẹ́ kí nǹkan ó dàrú àti láti lè jẹ́ kí àkóyawọ́ kó wà eléyìí tí ó mú kí rògbòdìyàn kó dínkù. Wàyí o, ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Èkìtì lánàá ọjọ́ Sátidé ni wọ́n ti túyàyà jáde báyìí tí wọ́n sì ṣe ojúṣe wọn nínú ti dìbò nínú ètò ìdìbò abẹ́lé tó jẹ́ ti ààrẹ. Ètò ọ̀hún ló wáyé ní tìbútòrò ìpínlẹ̀ náà níbi tí àwọn ogunlọ́gọ̀ ènìyàn ti jáde wá láwọn wọ́ọ̀dù gbogbo nípínlẹ̀ ọ̀hún láti kópa níbi ètò náà. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Biodun Oyebanji náà darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní Ìkọ́gbùsì níbi tó ti láǹfààní àti ṣe ojúṣe tirẹ̀ níbi tó ti di ìbò tó sì rọ àwọn alátìlẹyìn tó fi mọ àwọn ìkàn tọrọ kan. Gómìnà ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí fífi ìṣèjọba àwarawa hàn nínú ẹgbẹ́ òṣèlú náà tó ṣe lálàyé pé ètò ìdìbò abẹ́lé ọ̀hún òun ló tún fún àwọn ọmọ ẹgbẹ́ láǹfààní láti yan aládarí yòówù eléyìí tí wọ́n bá yàn láàyò. Ó ṣe lálàyé wípé ó jẹ́ ìgbà kọ́kọ́ tó jẹ́ wípé irúfẹ́ ó ṣe lálàyé pé ètò ìdìbò náà ló jẹ́ eléyìí tó mọyán lórí lọ bó ti wulẹ̀ kórí. Gómìnà Oyebanji wá rọ àwọn ọmọ ẹgbẹ́ láti wà ní àlàáfíà àti láti gba ìṣọ̀kan láàyè láláìwo ohun tó bá ti ẹ̀yìn ìbò náà yọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbégbá orókè báyìí gẹ́gẹ́ bí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí yóò sì nínú ètò ìdìbò abẹ́lé tó jẹ́ ti ààrẹ ọ̀hún eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀sun. Nígbà kan ń kéde èsì ètò ìbò náà nílùú Ọ̀ṣọ́gbó ẹni tó jẹ́ alámòjútó ètò ọ̀hún tó tún jẹ́ mínísítà fọ̀rọ̀ ètò ọrọ̀ ajé lórí omi Gboyega Oyetola ló ṣe lálàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní ìbò tó ń lọ bí 180,000 níye báyìí tó sì ṣe lálàyé pé olùfèròǹgbà mìíràn ìyẹn Stanley Okoli lòun tiẹ̀ ni ibo kankan ninu eto idibo na Oyetola se lalaye pe iyaseyori ohun ko seyin ara awon ise akanse eleti sijoba are Bola Tinubu to n gbe se baye ninu isejoba eleti wa lode bakana ni akowe egbon nipinle osun Kamaru Alawo o na wa gboriyin fun awon megbo se lo Progressive Congress fun eme ifarajin won ati eme ifomoniyan se lakoko eto na o se lalaye pe egbe oselu All Progressive Congress ni yo se aseyori talaka se po baye ninu eto idibo gbogbogbo odun 2027 Wayo yo boro tu seri na nipinle Eko gomina ipinle Eko Babajide Sanwo-Olu lo ti gboriyin fun awon aralu ipinle ohun latari bi mo ti tu jade bi esun na le lasiko eto idibo abele to je ti are ninu egbe oselu ohun ti o si se atileyin fun are Bola Ahmed Tinubu saaju eto idibo gbogbogbo odun 2027 Sanwo-Olu eni ton ati iyawo re dokita Ibijoke Sanwo-Olu de World E3 ni St. Stephen nibi ti won ti se ojuse na ti won si kopa ninu eto idibo na gomina sape juwe eto on gege bi eleti ofun kankan ofirunagba to si lo ni irowo se to se lalaye wipe awon asoju ninu egbe oselu All Progressive Congress ni won soju egbe on dada lasiko eto idibo na gomina wa se lalaye wipe eto eleto waye o lo ti foju mumu lekan ti foju mumu abaye wipe egbe oselu ohun ni yo se dada lodun to nbo Njebe ba sendara kwa mwa wairo yini kutuwa hiri lati le share edo adaba FM 88.9 akure ilu lara mokela watati ngun sate gun ba bak padade ekwa bi o gagba ili uwe mwojo ufrufu tisekwe funi sokan tako iwa igbe sumami ekwa kale
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gugu bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lo mo Kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdaki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 091

0: 7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsè. Always guide me.
1: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn, ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.

0: Democratic Congress ADC nípínlẹ̀ Ondo ló ti sísọ lójú àwọn olùdíje rẹ̀ báyìí ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 níbi tó ti fojú àwọn olùfèròǹgbà fún àwọn ipò ilé asòfin ilé asojúsòfin àti àwọn ọmọ asòfin ìpínlẹ̀ yìí tó ti fi hàn. Alága ilé ètò mójútó ìgbìmọ̀ ètò nínú ètò ìdìbò nínú ẹgbẹ́ ọ̀hún Délé Ajíbọlá ló kéde àwọn olùdíje wọn ní àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹkùn ìdìbò gúúsù Ondo. Wọ́n ṣe lálàyé pé Nicholas tó fowó mọ̀ òun ni yóò ṣojú ẹgbẹ́ òṣèlú ADC náà ní ẹkùn àárín gbùngbùn ti Ondo. Ayọ̀ Akinyelu rẹ̀ òun ni wọ́n sì sọ lójú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí Folúsọ Adéfẹ́mi náà gbégbá orókè gẹ́gẹ́ bí olùdíje ní apá ti ẹkùn ìdìbò ti àríwá Ondo. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló tún wá kéde wípé ń ṣe ni wọ́n tún ti mú àwọn ọmọye wọn nílé asojúṣòfin ilẹ̀ yìí eléyìí tí ó ṣojú gbogbo ẹkùn ìdìbò tọ́rọ̀ kan náà níbi tí a ti rí Bàlárábẹ́ Akínwùmí Abílòyè Olútadé àti Ẹ̀dẹ́mà Olúgbẹ́ngà àti àwọn mìíràn. Ẹ̀wẹ̀, ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ yìí Tọ́lá Alábẹ́rẹ́ ló ṣe lálàyé pé ètò ìdìbò náà àti mímú àwọn ọmọ yòún òun ló ṣàkóónú bí ẹgbẹ́ òun ti ṣe ṣetán láti farajìn láti lè jẹ́ kí àkóyawọ́ àti ètò ìdìbò eléyìí tó mọyanre lórí kó wà. Lára àwọn ọmọ yòún ló wá fi ìdùnnú mọ hàn látàrí náà sì jẹ́jẹ́ wípé ń ṣe ni àwọn ó ṣe dáadáa. Bákan náà, ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún ló ṣe lálàyé wípé gbogbo àwọn tọ́rọ̀ kan eléyìí tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílé asòfin ìpínlẹ̀ yìí òun ni wọ́n mọ forúkọ wọn léde pẹ̀lú àwọn èèkàn tọ́rọ̀ kan láìpẹ́ lẹ́ẹ̀jìnà. Ọ̀gá àgbà iléèwé ti ọmọ ogun ojú òfurufú eléyìí tó wà ní ìgbẹ̀rẹ̀ òkè Wing Commander Abdulateef Adébáyò Abioye ló ti sọ ìṣe pàtàkì ẹ̀mí ìṣọ̀kan láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú náà ti lè gbógun ti ìwà ìgbésùnmọ̀mí àti ìwà ìjínigbé eléyìí tó ń fi orílẹ̀-èdè yìí lápè. Wing Commander Abioye ló pe ìpè náà níbi ètò àkọ́kọ́ ti ètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà eléyìí tó wáyé níléèwé ọ̀hún nílùú ìgbẹ̀rẹ̀ òkè lánàá ọjọ́ Sátidé. Ètò ọ̀hún ló ṣàkóónú àwọn onírúurú ètò níbi tí wọ́n ti fi àṣà ilẹ̀ Nàìjíríà àṣà ìbílẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn onírúurú eléyìí tó rọ̀ mọ́ ètò àṣà hàn níbi ètò náà. Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ òun nínú wọn dùn níbi ètò ọ̀hún eléyìí tí wọ́n ti fi àṣà àti ìṣe ilẹ̀ Nàìjíríà àti ti Yorùbá tí wọ́n ti fi hàn níbi ètò náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀gá àgbà ń ṣe lálàyé pé ó ṣe kókó láti lè jẹ́ kí ìṣọ̀kan kó wà láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lójú náà ti gbógun ti onírúurú ìwà ọ̀daràn eléyìí tó fi orílẹ̀-èdè Nàìjíríà lápè. Ọ̀kan lára àwọn olùkọ́ iléèwé ọ̀hún Emmanuel Adébáyò ló ṣe lálàyé pé ètò náà ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti rán àwọn akẹ́kọ̀ọ́ létí ìṣe pàtàkì àṣàlẹ̀ Yorùbá eléyìí tí ó tún mú kí àgbéǹde kó bá ọjọ́ iwájú ilẹ̀ Nàìjíríà. Wáyé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ yìí yẹn Àmọ̀tẹ́kùn ló ti ṣe lálàyé pé ó ti fi kélé òfin gbé àwọn afurasí 180 eléyìí tó ń lọ́wọ́ nínú ìwà láàbì ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kòtò àìtàárọ̀ tòní Ọ̀làyínká òjò lólóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mọ́ sí ti ìgbọ̀yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti Dùmàrè Akọ Àjíòde.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.

0: tani ló lo bó pàtàkì rè é láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo the state emergency management agency SEMA lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀ wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa ká la ojú àgbàrá dáadáa omi ó ba lè máa lọ gerege ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò kó tó di pé àwọn òjò ńlá ńlá ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ó pa òfin ìrìnnà mọ́ ayé sàṣà pajúdeere ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwá wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ ẹ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbà kan lákùrẹ́ ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: Láti àfin kábíyèsí ọba Yísà Abuola ni pẹ̀kún sákìtì ìlú Arigidi àkókò ni mo ti ń bọ̀. Níbi ìpàdé àwọn olóyè ìlú Arigidi tí wọ́n ṣe pẹ̀lú kábíyèsí aláyélúwà. Ìjọba ti mọ̀ pé ìtẹ̀síwájú ìlú Arigidi ni ó jẹ àwọn olóyè àti kábíyèsí lógún. Látàrí ìgbẹ́jọ́ Supreme Court nílùú Àbújá níbi tí a ti jáwé olúborí. Ìlú Ajé ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún yìí. Pẹ̀lú bí omi ìṣọwọ́. Ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan kó ara wọn jọ lẹ́yìn ìgbẹ́jọ́ yìí. Bákan náà ni wọ́n dìgbà ń pa tí wọ́n ń béèrè yòófẹ́ gèékiri wípé. Ilé ẹjọ́ ti rọ kábíyèsí lóyè. Wọ́n sì ti bẹ́ẹ̀ rókò àfin ọba Yísà Abuola ní pẹ̀kún so. Ìrọ pátápátá tí ó jìnà sí òótọ́ ni ọ̀rọ̀ yìí. Ẹ má sì jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ tọ́nà fún yín. Ọlọ́run bẹ lẹ́yìn kábíyèsí ọba Yísà Abuola ní pẹ̀kún. Àwọn alálẹ̀ ìlú Arigidi ò padà. Àwọn ará ìlú dúró didú nítorí Ọlọ́run bẹ lẹ́yìn olóòótọ́. A fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé kábíyèsí ọba Yísà Abuola ní pẹ̀kún ṣì ń bẹ lórí àpèrè lánàá lónìí àti lọ́la lágbára Olúwa. Ìlú Arigidi yóò sì máa tẹ̀síwájú. Gbogbo olóyè ìlú Arigidi ni olùkéde.

0: ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation.
1: Àbí àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene.
0: Ní ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank.
1: Lórí akéde ẹ̀ pé
0: nípa project ìpèsè omi nípínlẹ̀ Ondo.
1: Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tómi máa ma gbanú rẹ̀ kalẹ̀.
0: Ó sì rí àwọn ilẹ̀ tàbí ọ̀nà tàbóko tàbí dúkìá.
1: Ṣíṣe yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún.
0: Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́ sùn ti wà.
1: Ìbẹ́ ìjẹ́ páwọn tó ń ṣiṣẹ́ ńbẹ̀ ló ṣe àṣemáṣe kan.
0: Nípa ìṣekúṣe ìwàkúwà.
1: Nípa rírà àti títà tàbí ìbáṣepọ̀ tó lòdì.
0: Ẹ wá fẹjọ́ sùn ọ̀gá tí ń bẹ ńbẹ̀.
1: Tàbí kẹ́ kọ́ sínú àpótí ìfẹjọ́ sùn.
0: Léyìí tá a ti pèsè sáwọn ibùdó iṣẹ́.
1: Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá.
0: Tàbí kẹ́ pe nọ́mbà
1: tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín.
0: Ìyẹn 08-06-266.
1: Tàbí kẹ́ kàn sí wa ní
0: complaints.awsspiu@gmail.com.
1: Tó
0: Onorebo Ayodele Akande FCA
1: Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene.
0: Èló ní ká kéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kì orí mi sàn ayé dà tiwa.
1: Fún iṣẹ́ takuntaku tí wọ́n ń ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo.
0: Ó dà tiwa.
1: Ó dìrọ̀rùn.
2: Jẹ́wé alágbọ́nlágbọ́n.
3: Ẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Tulúté.
2: Ọ̀run máa ló tákẹ́.
3: Ọ̀run máa tó bèrè.
2: Ọyọ ìpàntálákeré.
3: May 28.
2: Ohun ẹ̀rọ
3: tí a bẹ̀rẹ̀ pẹ̀lú gbálígbàdé.
2: May 29.
3: Ohun àṣàgọ́ ọlọ́pàá yẹgbẹ́ Sunday Adémúlẹ̀ ọkọ̀hún Lúté.
2: May 30.
3: Ohun àṣekágbẹ̀rọ.
2: Àpẹ́ ọjọ́
3: mú ìdàgbàsókè Lúté.
2: Ọlọ́lá gómìnà Ondo.
3: Dr. Lucky Orimisa Yedaliwa.
2: Ohun special guest of Ọ̀nàjọ́ ni.
3: His Royal Majesty.
2: Ọba Adéjìmí Adú Alágbàdo Àgìrí Lálásẹ.
3: Ogoga Fukara
2: ẹ̀. Chairman Ekiti State Council of Ọba.
3: Àti Kábíyèsí Olóyè rẹ̀.
2: His Royal Majesty.
3: Ọba Mọ́túndé Àlàbá Ibíyan.
2: Adako
3: Ireji Second.
2: Ọ̀run Royal Fathers of the Day.
3: Chief Rotimi Benjamin Ibidapo.
2: OOF.
3: Ìyàrá Atúlùṣe Ọ̀fọwọ́.
2: Kìdọ̀.
3: Àtàrí Akílẹ̀ Odua Ilé.
2: Ohun Chairman 2026 Ero.
3: Àṣì Lọ́ṣà.
2: Kùtẹ́ Development.
3: Sínétọ̀ Lágídé Ìpínṣàgbà.
2: PAG.
3: Mẹ́mbà Rẹ́písẹ́ntì Odo Non Senatorial District.
2: Àti Honourable Emmanuel Olúwàmẹ̀yìn Adélégbé.
3: Mẹ́mbà Rẹ́písẹ́ntì Ọ̀wọ̀sẹ́ Federal Constituency.
2: Ọ̀run Gẹ́sọ̀ Fọ́nà.
3: Ero Planning Committee.
2: Ìdọ̀mọ̀pẹ̀ yí
4: òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ sídìkì ẹ̀ láyé ń lọ sàndíì adìẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ ogun mẹta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin sọ̀ǹtàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ sọ̀ǹtàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ.
5: kọ́ńtò bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances kọ̀ǹpútà àti kọ̀ǹpútà accessories wọ́n ń ta automobiles oríṣiríṣi nǹkan ló ń ta lọ bá sídìkì ẹ̀. wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀. oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá Sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín wàá máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀.
6: kò sí
5: owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowó sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
7: láti àfin kábíyèsí ọba yísà àbọ̀ọ́lá ni pẹ̀kún
8: sákìtì ìlú arigidi àkókò ni mo ti ń bọ̀.
7: níbi ìpàdé àwọn olóyè ìlú arigidi tí wọ́n ṣe pẹ̀lú kábíyèsí aláyélúwà.
8: ìjọba ti mọ̀ pé ìtẹ̀síwájú ìlú arigidi ni ó jẹ àwọn olóyè àti kábíyèsí lógún.
7: látàrí ìgbẹ́jọ́ supreme court nílùú àbújá níbi tí a ti jáwé olúborí.
8: nílùú ajé ọjọ́ kejìdínlógún oṣù
7: karùn-ún ọdún
8: yìí.
7: pẹ̀lú bí omi ìṣọwọ́.
8: ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan kó ara wọn jọ lẹ́yìn ìgbẹ́jọ́ yìí.
7: bákan náà ni wọ́n dìgbà ń pa tí wọ́n ń bèrè yòófẹ́ gèékiri wípé.
8: ilé ẹjọ́ ti rọ kábíyèsí lóye.
7: wọ́n sì ti bẹ́ẹ̀ rókò àfin ọba yísà àbọ̀ọ́lá ní pẹ̀kún sọ.
8: ìrọ pátápátá tí ó jìnà sí òótọ́ ni ọ̀rọ̀ yìí ẹ má sì jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ tọ́nà fún yín.
7: ọlọ́run bẹ lẹ́yìn kábíyèsí ọba yísà àbọ̀ọ́lá ní pẹ̀kún.
8: àwọn alálẹ̀ ìlú arigidi ò padà.
7: àwọn ará ìlú dúró didi nítorí ọlọ́run bẹ lẹ́yìn olóòótọ́.
8: a fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé.
7: kábíyèsí ọba yísà àbọ̀ọ́lá ní pẹ̀kún ṣe ń bẹ lórí àpèrè lánàá lónìí àti lọ́la lágbára olúwa.
8: ìlú arigidi yóò sì máa tẹ̀síwájú.
7: gbogbo olóyè ìlú arigidi ni olùkéde.

0: Keep it locked on Adaba FM.
1: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tòní jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kinní ra. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ̀yọ́ kù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
2: Ẹ ṣeun olótùú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta, ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sá.
1: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olótú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tánlẹ̀ kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làǹpẹ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Fectochi Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
2: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olótú.
4: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 07074542995. Lẹ́ẹ̀kan sí 07074542995.
2: Ẹ ṣeun olótú.
1: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
5: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
6: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
5: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó
7: èlò tó bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
8: Irọ́ ni o.
7: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
8: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
7: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
9: CD Care, making life easier.
10: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
11: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjà wà ìjà òsè always guide me.

0: tí ẹ yẹ ní gbòrò lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun ti ẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo ò gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19
3: Eshun baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latunse yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 o 64 60 64

0: Yes, sir.
1: A good school is indeed a strong foundation for future success.
0: Why, yo,
1: admission to bere ni le we success ni lundo.
0: E ne mo ipe success ni tiwa uruko unroni success in kumbe ta wamon jembu lae.
1: Academic skills, essential life skills,
0: networking opportunities,
1: and other virtues for professional growth and professional development.
0: At the library, at the laboratory, at our sophisticated academic apparatus.
1: Pelo awon lukoto wa morally and officially stand out ni beni success.
0: Huh.
1: Entrance examination lati fi wole ku ni pe bere bayo.
0: Titi wa register awon omo yin sile.
1: For any inquiry,
0: call 0806-324-3693
1: or come to Success International College
0: and Success Kids University, Ondo.
1: Baba wa pataki kan ti lo nile yo di bere.
0: Engineer Albert Olorun Sola Akisan mile mi wi o.
1: Former permanent secretary nipinle Ondo.
0: Akoni to je oni wa rere o ti lo
1: 85 years lo si lo laye lo ba juwo si taya tomo tebi re ko digba.
0: Lojo Wednesday ogujo osu me la se service of songs.
1: Thursday re la se Christian week.
0: Friday re la se short service pelu reception.
1: Gbogbo ikede wonyi ni lati se koja.
0: Sugba ko wa lo ikede leyi
1: lati fi dupe lowo awon to wa ni o.
0: Gbogbo tebi tarato re toju lumo.
1: Atawon former and present permanent secretaries Londo state.
0: Titi tori gbogbo ijo Olorun ta jo setu iseyin de baba.
1: Baba
0: wa engineer Herbert Olorun Sola Akisan mi ma se ni rere nigba aye re o.
1: Gbogbo awon colleagues atawon to ba sise po lo nroyin re titi doni.
0: So
1: o ma daro o.
0: Ogun Adefolake omo Sawu Lakure oyi.
1: Ogun Agutan meta odurun oye ba mi dasi.
2: Le oyin na la. Lesusu lele no yi. Lesusu abem se du. Lesusu abem se ye.
0: Ene eso si.
3: Ola ni o. Omo kan o lede mi.
0: Iya
3: di mi lokun. Omo Lisa kan ede. Mamin en wese. Omo liwe kan ladibo meji.
0: Omo
3: asan e oyi na.
0: Gbogbo awon omo baba lo ni akede pe gbogbo eyin te wa ba wa se e ma seun.
4: Ẹta ti si ikede pataki ọmọ oke ọrọ ni ayeye o aye eyi ni gbogbo awọn ọmọ ati ẹbi udawo fi n ki kabiyesi wa ọba Olarinrewaju Olaoye Adeyemi ti ọwọ Adimula of oke ọrọ akoko pe wọn ku oriire ti ifijoye ati gbigba ọpa aṣẹ ni ọjọ Wednesday ọjọ 27 oṣu karun ọdun yi 27th of May. Bákan náà, la tún fi àsìkò yìí kí Honorable Dr. Lucky Orimisan Ayédátiwa, Gómìnà ìpínlẹ̀ Ondo, fún fífún kábíyèsí wa ní ọ̀pá àṣẹ náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa nínú àyọrísí rere ètò náà pátápátá. Ẹ kú oríire o kábíyèsí wa, Ọba Olaoye Olarinrewaju Adeyemi ti ọwọ́ Adimula of Oke Ọrọ Akoko. Ọmọ aláyere lílá òkè ọrọ̀, ẹni tí kò sá sí òjò apá, ọmọ adúró sórí òkúta wíjọ, ẹ kú oríire o. Gbogbo àwọn ọmọ àti ẹbí rẹ ní ùdàwọ́ ní àṣẹ ló máa ṣe o. Àṣẹ Edumare, Pa Julius Ojo, alága, Lawrence Adesugba, akọ̀wé, àwọn ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
5: Gbogbo tí mo dúpẹ́ lé lórí ló kú yémi.
6: Ara gba agbara ńlọ Ọlọ́run alaye tó máa ń rìn pẹ̀lú agbára ńlá tó tayọ agbára ènìyàn nínú àjọ̀dún ọdún 25
7: Silver Jubilee
6: 25th year
7: anniversary
6: ìjọ Ọlọ́run alaye
7: Riches in Christ Evangelical Mission
6: Riches
7: through grace overflowing
6: ẹ̀kúnrẹ́rẹ́ orí ọ̀fẹ́
7: lápàkórí àjọ̀dún
6: ọjọ́ 25
7: sọjọ́ 21
6: ọdún 2026 tá a wà yìí
7: lọ
6: sí àjọ̀dún
7: Monday to Friday
6: lọ wàrà òjò ìsọjí òfin máa rọ̀
7: láago 5 ìrọ̀lẹ́
6: ojoojúmọ́
7: Sunday 31st
6: lérúpẹ́ àjọ̀dún
7: Thanksgiving service
6: àwọn olùmọ̀kẹ́ olórin ẹ̀mí
7: máa pẹ̀lú
6: àwọn akọrin Riches in Christ Evangelical Mission
7: láti fa ọlọ́
6: bákan náà ni ẹ̀kan
7: tó tún jẹ́ gbajúgbajà olórin ẹ̀mí ni
6: bọ̀
7: evangelist
6: Ojuade
7: guest minister
6: pastor Dr. Taiwo
7: Amọ̀gbẹ́jayé
6: ẹ wá gba ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún lódìndín
7: látọwọ́ Ọlọ́run alaye
6: ọjọ́ ayọ̀
7: ọjọ́ ọmọnì gbàgbé
6: ló máa jẹ́ fún gbogbo wa
7: olóyè ìjọ Richem ló ti máa wáyé
6: Richem Cathedral kilometer 7
7: road maker
6: Ado Ekiti road
7: Akure
6: Ondo state Nigeria
7: bàbá wa nínú olúwa
6: pastor MK
7: Adeniyi
6: ló máa bá gbogbo wa lálejò
7: ẹ jẹ́ àjọ pàdé
6: ní May 25
7: to 31st
6: 2026
7: nínú àjọ̀dún
6: ọdún 25
7: ti ìjọ Richem
6: Silver Jubilee
7: Christmas olúwa
6: ìyípadà
8: iléeṣẹ́ kan bẹ̀ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ra aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀ Mass Fashion Studio ó yá ẹ̀jẹ̀ àjọ débẹ̀.
9: Sísun láyé bá sísun ṣáàyà.
8: ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé mass fashion studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní mass fashion studio wọ́n wà ní Kajola Junction nílùú Ondo ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ mass fashion studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 mass fashion studio ẹ dín wa wò lónìí ẹ rí pé rere ń toluwa.
9: James, wetin my eyes dey see for your house? Brand new generator, solar power system, dey free, sir. Hey, are you dey talk say money no dey to finish this project? Why you dey play me now?
10: Sure, my brother, I no play you. All brand new electronics we dey see for my house, na Retida Property Enterprise Limited dey do am.
11: Yes, so now so Retida Property Enterprise don't bring out come on. Buy now and pay later on top any electronics where you want. Only 40% of the money you go pay, and you go to pay the rest small small. Any electronics like deep freezer, TV, fridge, solar system, air conditioner, kitchen equipment, generator, etc. Then this buy now and pay later don't they go for Retida? The office stand for No. 39 Odukoyi Street for Mommy Shun Trading Stores Akure. You fit talk or message them on the WhatsApp 08061931283. Narrated that talk am say pay bit by bit, no pressure.
12: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
13: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu
14: logo lo mo kòrí agbádúró tán
13: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
15: Ẹ̀lọ́ ṣe ìgbọ́dọ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìg

tó kó ojúmọ́ láàárọ̀ tò ní o. À kó ojúmọ́ mọ́. Bóni tún ṣe jẹ́ ọjọ́ ìsinmi ọjọ́ Sunday. Ọjọ́ kẹrìnléní ogún nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bàbá rí bí ọjọ́ méje sí báyìí, àátúnwó oṣù yìí, àátúnmú lánà. Ọlọ́run adúpẹ́ mi o. Adúpẹ́ ìṣọ́ rẹ, ààbò rẹ. Lórí lílọ bíbọ̀ jíjẹ mímu. Bẹ́yẹn bá délé ìwòsàn tó mọ̀. Yóò mọ̀ wípé nǹkan kán. Ọlọ́run àfihàn wọn àfi ń gbórúkọ rẹ ga ni o. Ààbò rẹ tó nípọn dáadáa, Ọlọ́run dákun mọ́ ka kúrò lórí mi, lórí ẹ̀yìn o, lórí ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ káàbọ̀ sí kíka ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tá a pè ní etí yín mélòó. Àdàbànà ń pe bí o fẹ́ni tó bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. 88.9 ni frequency mode ẹ̀. Àkúrẹ́ ìlú Laramọ̀kínlá wà nípínlẹ̀ Ondo tá a ti ń dá kẹ̀kẹ́ lókè, àwa náà sì kọ́. Ọlọ́ba mi ló ní orí bẹ́ẹ̀.

adebi se ma se agba olen ni yoba poru won o e je n kokon ma fun wa lawon koko koko koko ele ti mo ko wa laaro toni o iwe iroyin punch wa nbi fangard ogbeyin the nation gan ogbeyin o to fi ma won niruru iwe iroyin to jade laaro ti toni se bi bogun eni ba dani loju a fi gbaya ni Are Bola Tinubu lo se daada bayi. Ninu eto idibo abele eleyi to waye ni tibuto orilede Nigeria. Egbe okunrere re laaro toni o. Meji lalara awon ti won jigbe ni won ti dola pada bayi ni ipinle wo niyan. Ipinle ti waye ni o egbe okunrere re laaro toni na. Ile-ise eleto orun isi oro igbokegbodo oko reluwe lorilede Nigeria won ma ti ke gbajare gbajare lori kini eyo tun gbo yen na laaro titun ni o ile-ise olopa dola awon melo kan ele ti won jigbe latowo awon ajinigbe ipinle wo niyan na tun ti waye e ku ko gbo laaro toni omo odun 37 kan eleyi to ti jingiri ninu ma fi omo sowe ru ati fayawo omo ti ni o lo ma gbe seju pako bayi ko lo ma gba tegun na logba ewon ẹwọn ọdún mélòó ná fún ẹ gbọ́ láàárọ̀ tòní náà àwọn mẹ́fà ni wọ́n ti fi kélé òfin gbé o lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà ìjínigbé ìpínlẹ̀ wo nìyẹn náà tún ti wáyé ẹ kúkú tún gbọ́ láàárọ̀ tòní náà ògbóǹtarìgì abẹ́sẹ́kù bí òjò ni olisandra uzi ó ti kéde pé òtá ọmọ gangan ni ẹni tó kàn báyìí.

0: àtàwọn bí Anthony Joshua. Ọláwọn gangan ni àgbà Fìrìyẹ̀yà Bẹ̀sẹ̀kù bí òjò báyìí o. Ìyẹn lẹ́yìn tiẹ̀ tó lè fọwọ́ wọn sọ̀yà káàkiri àgbà ńlá ayé. Wọ́n yí àtàwọn ìròyìn mìíràn lẹ́gbọ́ láàárọ̀ tòní. Ẹja dójú ọjà náà ká lọ polówó bí n bá dé. A wà farabalẹ̀ fún yín lọ́rin kíni wọ́n ìròyìn tá a ti ka kókókókókó rẹ̀ síta. Láàárọ̀ tòní Fọlájì Oyetayo náà yín rèé o. Mo kí yín, ẹ kú kàlẹ́ à ń padà bọ̀.
1: Dádì Júnior Òjò jẹ́ ń sùn. Má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Júnior, má yẹ̀yẹ́ mi. Mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Igota abakasu ló tún ṣe kó.
1: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúnà Dádì Júnior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Igota abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bígún kábàbà capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
0: Ẹ káàbọ̀ padà ẹ jẹ́ máa fún aláwọn ọ̀rẹ́ kíni wọ́n ìròyìn eléyìí tí a ti ka kókó rẹ̀ jáde. Ṣé ti gbọ̀nyìn lóòrọ̀ tòní? Ààrẹ Bọ́lá Tinubu ló ti gbégbá orókè báyìí o nínú ètò ìdìbò abẹ́lé tó jẹ́ ti ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress. Eléyìí tó wáyé lánàá ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn jẹ́kóyè ni pé ẹgbẹ́ òṣèlú APC tó ń tí ọmọye rẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu òun làwọn èèyàn jáde lónìí kẹ̀tínkẹ̀tín ní káàkiri tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àti àfojúsùn èròǹgbà ààrẹ fún sáà kejì lọ́fíìsì. Ààrẹ nìròyìn jẹ́kóyè ni pé òun náà ṣe ojúṣe rẹ̀ ní ìpínlẹ̀ Èkó nígbà tó ṣe ètò ìdìbò tiẹ̀ ní wọ́ọ̀dù rẹ̀ ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn ìgbà tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe ojúṣe rẹ̀ tán ló wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì gbóríyìn gidigidi fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ níbi wọn ti jáde lónìí kẹ̀tínkẹ̀tí láti ṣe ojúṣe wọn o. Ó ṣe lálàyé pé ìṣèjọba àwa ara wa ló jẹ́ eléyìí tó jẹ́ kókó àti eléyìí tó jẹ́ gbòógì tá a sì gbọdọ̀ fi ọwọ́ awẹ́wà mú bó ti wulẹ̀ kó mọ. Ààrẹ Bọ́lá Tinubu ni ìyàwó rẹ̀ Olúrẹ̀mí Tinubu àti àwọn kanrinkanrin òun ni wọ́n jọ kọ́wọ́rìn lánàá níbi eléyìí tó ti lọ ṣe ojúṣe rẹ̀ tó sì di ìbò tiẹ̀ náà. Ààrẹ wa ṣe lálàyé wípé ẹ fọkàn balẹ̀ gbogbo ohun tó ń ṣe Nàìjíríà pàápàá jùlọ àwọn ìpèníjà ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tó ń ṣe Nàìjíríà tọ́lọ́run ti ń bá wa wọ́nà àbáyọ sí gbogbo ẹ̀ ni ó di àfẹ́yìn eléyìí tegun fi sọ lára o. Ààrẹ Bọ́lá Tinubu ló wá gbóríyìn fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn tọ́rọ̀ kan látàrí wọn ti dúró wámúwámú lánàá tí wọ́n sì ti ṣojúṣe wọn nínú ètò ìdìbò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn Punch Vanguard eléyìí tó jáde lójúmọ́ tààrọ̀ tòní. Àwọn méjìlá eléyìí tí wọ́n jí gbé nínú ìròyìn jẹ́kóyè ni wípé wọ́n ti dóòlà wọn báyìí o ní ìṣù àkókò tí ṣe ní ìṣù àkókò. Ìròyìn jẹ́kóyè ni pé àwọn èèyàn òun ni wọ́n di jíjígbé ní àsìkò ìgbà tí wọ́n rìnrìn àjò lọ báyìí ní ìpínlẹ̀ Ondo nínú àtẹ̀jáde kẹ́lẹ́ tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ìyẹn Àbáyọ̀mí Jimoh tó fìlédè ló ti ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ló gba ìpè pàjáwìrì lánàá tó sì ṣe lálàyé pé ọkọ̀ ńlá méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ń kó àwọn èèyàn láti ìpínlẹ̀ Benue lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni àwọn ajínigbé ti jágbà báyìí tí wọ́n sì ti jí àwọn ènìyàn tó wà nínú ẹ̀ gbé. Ó ṣe lálàyé pé kété tí iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè gbàjáwìrì náà òun ló kó àwọn ọdẹ ìbílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ ọlọ́pàá àti àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn lọ sí agbègbè náà tí wọ́n sì fìjà pẹ́ta pẹ̀lú àwọn tó jí wọn gbé o. Ó ṣe lálàyé pé àwọn méjìlá òun ni wọ́n dóòlà níbi tí a ti rí awakọ̀ eléyìí tó wa awakọ̀ náà. Ó ṣe lálàyé pé gbogbo ìgbìyànjú làwọn tún ń sà báyìí láti lè jẹ́ wipe awon to tuku na ki won do la won lowo ta wa yi en to wa je commissioner olopa ni ipinle ta wa yi iyen Felix Ohagu lo wa se lalaye pe gbogbo igbin eju lo tin lo o to si fi da awon iyen ipinle yi loju wipe ofun kankan ni o tun ni firu na gba mo lori oro on to ni se pelu eto abo to si wa ro awon raalu lati wa ni oju lara kan fi sori ni gbogbo igba kugba Ekunrere iroyin be ninu iwe iroyin Punch The Nation Vanguard eleyi to jade laaro tito ni na Ile ise eleyi to mojuto oro to ni se pelu oko oju rin lo ti ke gba jade bayi latari bi awon eniyan ti se nse oniruru akolu sawon ohun amugba derun eleyi to je ti oju rin reluwe na ni ipinle Plateau ati ni ipinle Bauchi to se kilo wipe irugbe igbese be lo se se ko je bi eni dukuku laja mo ni ati oro eto abo awon aralu to nti dagba soke oro aje orilede Nigeria oro ni won flede ninu ati jade kan ile to fita latowo oga agba agbenuso fun ajo un iyen Callistius Onyemadu to isapejuwe igbese on gege bi ele ti koto o se lalaye pe awon firindi okekan on lo saba lo mo tu awon ti won fi de ojunrin omole ti won si nko lo to se lalaye pe won se ni won fi kele ofin gbe won papa julo oko kan ele to se pe won ko gbogbo eroja ti won fi se ti won fi se ojunrin ohun ti won si ko sinu okan ti won si mu won ni agbegbe kan ni ipinle Plateau o se lalaye pe Irufe igbese be lo ku die ka to ki awon eniyan kan ka joko sibi kan ka si ma badukia ijoba je o wa se lalaye pe mimo tu awon ti won fi se oju reluwe ohun lo je ele ti ko to ku die ka to ati wi pe irufe isele be lo se se ko se jamba fun oko oju reluwe na o se lalaye pe awon koloro si ohun ni won o ni tete lati ma foju won lede bayi ati wi pe gbogbo ni yohu to ba jawe aso be to ba jaru owe be soro ohun gangan ni kele ofin ni o ma dun lori e o wa se lalaye pe ile ise on lo ti pa kitimale bayi lati fowo sowo po pelu awon iko eso alabo ati awon miran toro kan lojuna ti le je ki abo wa fun awon to nlo oju orin reluwe lati rin ajo ati gbogbo awon toro bakan lasiko ta wa yi o wa se kilo fun gbogbo awon irufe eniyan ele to ndarufe aso be soro pe kin won lo jawo o awon to ti jingiri ninu mo tu ohun ti won fi de oju irin na reluwe ni tibitoro orilede Nigeria to ise kilo kilo wipe gbogbo eni irufe eyan be ti irufe aje iwa ibaje na ba tu jamo lori oni yan fenu won fenu fera bi abebe Ekunrere iroyin nbe ninu iwe iroyin Vanguard Punch to jade laaro tuni eje ngba sapa bina mo pada bo e ko kale
4: Egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi. Ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, ti e kon sun lo ni.
5: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Koronjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode. 24/7 aba make sure. Ko lo tinu rara. O ka gbo eyin didun, ara riro. A fo gede gede do ti ara danu. Logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdaki fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
0: Eka bo pada pa ile ise olopa ipinle Edo lo ti dola awon mefa miran eleyi to ku ninu oko kan eleyi ti awon ajinigbe ti ji won gbe laipe yi agbenuso fun ile ise olopa ipinle ohun eno ikodem lo foju oro na dede ninu atijade kan ile to fita to ise lalaye pe awon eniyan o ni won ti dola bayi ni awon agbegbe meta ototo latari bi awon eko eso alabo ti sese atele ti won ti fo awon inu gbona o se lalai pe ile ise olopa ipinle ohun ohun lo se atele awon eniyan na latare bi awon ajinigbe ti se ja oko na gba laipe yi to ri se lalai pe won ti kokodo la awon marun to wa lara awon arinrin ajo nibi ti atiri awon agbaragba meji ati omo kekeke meta ototo o se lalai pe nse ni won ti dola awon mefa miran bayi ele to wa lara awon ti won jigbe ohun commissioner olopa nipinle ohun monday agbonika lo wa gborin fun ile ise olopa ipinle na to ti fi da awon aralu loju wipe gbogbo ipa lo tin lo bayi lati le je kun o fi kele ofin gbe awon ajinigbe eleyi to lowo ninu iwa koloro sina iroyan be ninu we iroyin Vanguard the punch ele we iroyin punch to jade laaro ti toni omo odun meta din ni ogbon kan tukwe meka ihama o ni won ti ni ko lo ma seju pako pako bayi logba ewon fun odidi odun mejila latari esun ele to ni se nipa sise fayawo omo kekere kan lowo ta wa yi omo kekere oni iroyin je ko ye ni pe oruko re nje Bright Edem omo odun medogun ati Mary Ekong omo odun medogun ajo ele to nri si dide na fifi omo soweru ati fayawo ohun lo tari arakunrin lo si ile ejo ni ipin le ogun ni ipinle ogun lori esun ele to ni esun ni gameta ele to ni se nipa fifo mo so weru ati sise fayawo omo kekeke iroyin je ko ye ni pe won tun ni ki okunrin ohun ko lo san egberun iyen wo tun lo bi 250,000 naira lori esun kokan ti won se lalai pe ewon odun marun marun oni o se lori esun ele ti won fi kan na apapo won lo wa lo bi odidi odun mejila bayi ile ise ohun wa se lalai pe awon ti se tan lati gbogun ti irufe iwa kotobe papa julo iwa to ni se nipa ma fi omo sugweru ati sise fayawo omo kekeke ki irufe iwa be ko le ba don afiyin tegun fi so alare lorilede Nigeria ekunrere iroyan be ninu we iroyin punch eleyi to jade laaro ti toni

0: ẹjẹ́ ń jó ilé ìmọ̀ kí n tó sí ojú òpó yẹn lẹ̀ báyìí ó bá gbà mí láàárọ̀ tò ní o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ katsina o ni wọ́n ti fikélé òfin gbé àwọn afurasí mẹ́fà báyìí lára wọ́n ti fikélé òfin gbé àwọn afurasí mẹ́fà ní ìpínlẹ̀ náà lọ́wọ́ tá a wà yìí lè tí wọ́n ṣe dára ìpé wọn lọ́wọ́ níbi wọ́n ti ṣe jí ọmọ ọdún mẹ́jọ kan gbé ní agbègbè ìpínlẹ̀ katsina iléeṣẹ́ ọlọ́pàá ló ṣe dára ìpé lásìkò ìgbà tí wọ́n dóòlà àwọn èèyàn ni wọ́n tún bá 7.5 million naira eléyìí tó jẹ́ bí owó ìtúsílẹ̀ eléyìí tí àwọn ajínigbé ń gbà látọwọ́ mọ̀lẹ́bí náà tí wọ́n sì tún ka mọ́ àkàtà wọn agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà abubakar sadiq ló pa bí yabidun ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ó ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ ẹ̀ka eléyìí tó ń gbógun ti ìwà ọ̀daràn òun ni ó ṣe àtẹ̀lé àwọn ajínigbé náà tí wọ́n sì dóòlà àwọn tó wà ní àkàtà wọn o sadiq wá ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ló tún ti ṣàgbékalẹ̀ àwọn ẹ̀ka mìíràn tuntun báyìí eléyìí tí ó rí sí títẹ títọpinpin àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn ní agbègbè ìpínlẹ̀ náà ó wá ṣe lálàyé wípé àwọn kọ̀lọ̀ṣí ọ̀hún òun ni wọ́n ti fi kélé òfin gbé tí ìwádìí bá sì ti parí báyìí tí wọ́n fojú wọn ba ilé-ẹjọ́ lónìí gangan ni àṣekágbá ìdíje ti english premier league yóò wáyé ìyẹn match day 38 níbi tí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọlọ́kanòjọ̀kan yóò ti máa láǹfààní láti kojú ara wọn gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ni yóò wáyé ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ òní ní ìyàgò kan náà ẹ má gbàgbé pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal òun gangan ló ti gba ìdíje ti english premier league fún sáà tá a wà yìí láláì wo ohun tó bá jáde níbi ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ eléyìí tí yóò gbà lónìí àmẹ́rin ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal fi wà lókè téńté tó fi ń la ikọ̀ manchester city eléyìí tó ti mú kó pegedé báyìí gẹ́gẹ́ bí ẹni tó ti gbé ife ẹ̀yẹ lọ lórílẹ̀‐èdè england ní sáà tá a wà yìí 08162519991 òun gangan lójú òpó yẹn tẹ́ fi dá sétò láàárọ̀ tuntun ni.
1: hello.
0: ẹ káàárọ̀.
1: ẹ máa kojú mọ́.
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o.
1: àkúsí mi ni sá.
0: ẹ ṣeun o.
1: orúkọ mi ni wẹ́ẹ̀tẹ̀ láti ìlú ìdúrà ni.
0: ẹ ṣeun.
1: mo fẹ́ kí bàbá tinubu pé kán oríire pé wọ́n jáwó oníbòrí ní ìdìbò abẹ́lé tó ń ṣe kán jọ náà ọ̀rọ̀ epo tó mú yín kán bá wá kan ṣe sí o ọlọ́run àdúró tì yín o ẹ ṣe ẹ
0: 08162519991 òun gangan lójú òpó tẹ́ fi tá lálá tàtòpò délé iṣẹ́ wa láàárọ̀ ti tòní. bákan náà ni ole sanda ozik ló ti ṣe lálàyé wípé àwọn abẹ̀sẹ́kù bí òjò níbi tí a ti rí utahoma tyson fury àti anthony joshua àti daniel dubois òun ni wọ́n tún jẹ́ ògbóǹtarìgì abẹ̀sẹ́kù bí òjò lásìkò tá a wà yìí o tó sì ṣe lálàyé pé òun ṣe ni àwọn èèyàn ló jẹ́ abẹ̀sẹ́kù bí òjò tá a lè fọwọ́rọ́ sẹ́yìn káàkiri àgbáńlá ayé olùsàǹdà ozik ló pa bí abinú ọ̀rọ̀ náà lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì ṣe lálàyé pé àwọn tó ń da akọ yìí náà jẹ́ ògbóǹtarìgì abẹ̀sẹ́kù bí òjò káàkiri àgbáńlá ayé ó wá ṣe lálàyé pé moses utahoma lòún tún ròyìn pé ọmọkùnrin náà ọjọ́ iwájú rẹ̀ yóò dúró rè báyìí nínú ìjà ẹsẹ̀ kíkan lágbárin ti fwh káàkiri àgbáńlá ayé. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ ti tòní. ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀kú ojúmọ́ o.
2: ẹ̀kú ojúmọ́ o.
0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
2: ọmọ bàbá ń bà mí láti ìlú ìlàwọ̀ ètùtù ni o.
0: ẹ ṣeun.
2: ètò ìdìbò abẹ́lé ti lọ ń sìn àwa ń bẹ àwọn ìjọba wa kan jọ ètò ààbò yìí àtàwọn yòókù ìyà tó ń jẹ wáyé ó ti lágbára jù ẹ jọ o ìtìwọ ìbò yìí nìkan fọwọ́ sí òkú pàtó wà nígbè kù kan tún wọn lẹ̀ o ju àwa gbà o àní rúbi gbésúlé orílẹ̀-èdè yìí o gbogbo àwọn tó wà nígbè kù lọ́lọ́run wá túlẹ̀ lágbára lọ́run ojú ètò.
0: 08162519991 ẹ̀lọ́ ẹ̀ kó ojúmọ́ ẹ̀ káàárọ̀.
3: ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀.
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o.
3: orúkọ tèmi ni titus ọlọ́run gbàmílà láti ju àlàáfíà inú mi dùn gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn ọlọ́pàá wọ̀nyí tán ṣe nípa ọ̀rọ̀ àwọn tán jẹ́ kéèyàn ó lè sinmi wọ̀nyí mo dúpẹ́ lọ́wọ́ wọn kọ́ tún bọ̀ tẹ̀síwájú tó torí gbogbo ibi táwọn ẹ wà àwọn ọlọ́pàá wọ̀nyí ẹ jọ ẹ jẹ́ ṣe yín dé gbogbo àwọn igbó tó wà ní gbogbo.
0: Hello.
3: Gbogbo tó bá wà lágbègbè wọn pátápátá ni kán máa bá wò àti létọ́ kọ́ọ̀tì tí ò sẹ́ni tó ń gbébẹ̀ ẹ lọ yẹ bẹ̀ wò ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun. 0816251999 ẹ káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́.
4: Hello, ẹ kú ètò.
0: Ẹ ṣeun orúkọ yín o.
4: Ọ̀pẹ mi láti step down.
0: Ẹ ṣeun.
4: Mo rọ àwọn ìjọba wa àwọn kidnapper ẹ̀ tán bá ti lè mú wọn tán ti lè kọ̀fáàmù kán máa ṣe ìdájọ́ ikú fún wọn. Mo dẹ̀ tún kí àwọn ẹgbẹ́ àwa ẹgbẹ́ Arsenal náà a kú oríire ní o. Ẹ ṣe kú ètò.
0: Ẹ ṣeun. 0816251999 Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
5: Ẹ mọ̀ káàárọ̀ sá.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
5: Orúkọ tèmi ni Abimbola Afolabi. Mo lọ láti ọ̀rẹ́. Nípa ti ọ̀rọ̀ ìdìbò abẹ́lé tó wá fún tó wáyé pẹ̀lú bàbá wa Jagaban. Mo gbé bàbá kó kú oríire. Lágbára Ọlọ́run àsìkò tó kọ́kọ́ lò ó san ọmọ Nàìjíríà tí ó tún sáájú báyìí lọ.
0: A ní ọjà tá a fẹ́ tà a ní rújù báyìí lọ láàárọ̀ tún ní. Ó kí wá pé àkú pọ̀pọ̀ sí sinmi ológo tò ní ọ̀pọ̀ ẹ̀ lásìkò lókè pẹ̀lú. Fọlájìn Oyetayo lórúkọ mi lẹ́ẹ̀kan sí àkú sinmi.

0: Ìkẹ́ṣẹ́ àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD kíá ni mo ti ra wọn kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa.

0: Awolu Solu Dero Pese.
1: Baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija o si always guide me
3: osuba si dike laye lo sidike laye lo sandiya die la won ma tun se sidike laye lo ogun mata lobo go mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike laye lo santagbara ka so yoku leta sidike laye lo ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko nta lo ba sidike e wahala lodo won a ma fun lo jeje osoosu ni fonise osu ose ose foloja ose e le so losu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu mejila te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won ko ko won si lori e le download app yi lori app store
4: láti àfikà díẹ̀ sí ọba yísà àbọ̀ lánàá ìpẹ̀kun sákìtì ìlú arigidi àkókò ni mo ti ń bọ̀ níbi ìpàdé àwọn olóyè ìlú arigidi tí wọ́n ṣe pẹ̀lú kábíyèsí aláyélúwà ìdílé ti mọ̀ pé ìtẹ̀síwájú ìlú arigidi ni ó jẹ àwọn olóyè àti kábíyèsí lógún látàrí ìgbẹ́jọ́ supreme court nílùú àbújá níbi tí a ti jáwé olúborí yíyọ ajé ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí lórí ẹ̀sìn ìgbẹ́jọ́ ojúlówó ẹni tí ó tọ́ láti wà lórí àpèrè gẹ́gẹ́ bí sákì ìlú arigidi tí adájọ́ sì kéde rẹ̀ wípé ọba yísà àbọ̀ lánàá ìpẹ̀kun ni ojúlówó ọmọ ọkọ tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe ìyá àfọ̀bàjẹ́ fi ọwọ́ sí tí wọ́n sì fi ìbálòpọ̀ oṣù ṣọ̀já sọ wípé ó ní àwọn yàn gẹ́gẹ́ bí ọba wọ́n sì da ẹjọ́ tí wọ́n pè nù bí omi ìṣọwọ́ ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kankan ara wọn jọ lẹ́yìn ìgbẹ́jọ́ yìí bákan náà ni wọ́n dìgbà pa tí wọ́n ń bèèrè yòófẹ́ gèrè kiri wípé ilé ẹjọ́ ti rọ kábíyèsí lóye wọ́n sì bẹ́ẹ̀ rókò àfin ọba yísà àbọ̀ lánàá ìpẹ̀kun sọ irọ́ pátápátá tí ó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ yìí ẹ má sì jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ tọná fún yín ọlọ́run ń bẹ lẹ́yìn kábíyèsí ọba yísà àbọ̀ lánàá ìpẹ̀kun àwọn alálẹ̀ ìlú arigidi ò padà àwọn ará ìlú dúró didi nítorí ọlọ́run ń bẹ lẹ́yìn olóòótọ́ a fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé kábíyèsí ọba yísà àbọ̀ lánàá ìpẹ̀kun ṣe ń bẹ lórí àpèrè lánàá lónìí àti lọ́la lágbára olúwa ìlú arigidi yóò sì máa tẹ̀síwájú gbogbo olóyè ìlú arigidi ni olùkéde.
0: For number one radio, Adaba FM, 88.9, Akure.

0: 081-6251-9991. Hello?
1: Hello?
0: Yes, sir.
1: Lati do.
0: Oruko yin?
1: Emmanuel Alaolun Soro.
0: Agbo yin, sir.
1: Jerry. O n bere emi ronu ko wa da eni yen alakoko n to se ko da ṣugbọn ti o ba le fori din ri bibeli sọ pe ta ba le dariji ara wa ife a maa tẹsiwaju ṣugbọn ti o ba ti le dariji eleyan le toro mọ o
0: ko le toro mọ
1: da ni pe ka jẹ olooto si ara wa.
0: Ibo lati fẹ gbe ọrọ pe bi oṣu bi mẹfa ọdun bi meji na ti jọ wa ti yan o se lawun fun ko n bimo
1: oburu
0: like to tun gbagbe ki salaye fun pe gbe gbogan ti partner gbo yin se lenu ekeji e awon radio adugbo awon lajo ko gbo oro mo la pe yi o obinrin kan lo bimo fun iyen to ba jokunrin okunrin kan ni baba omo iyen to ba jobinrin igbeyawo ti o ti lero pe iwo ati yawo e bere aye tuntun omo kan ti wa nle baba kan na ti wa nle igbeyawo to ro pe iwo obinrin iwo toko e sese bere aye tuntun obinrin kan ti wa nle omo kan na si ti wa nle to mo npa e. Hello yes sir. Oruko yin o?
2: Oruko mi ni Sunday lati Jamoye.
0: Yes sir.
2: Ohun to ni lo da pe ki a fara otito ka fara babu na gba ti o de ti ri be o de ti di wi pe ọkọ ìyàwó òṣètítọ́ sí ọkọ tí ọkọ náà òdẹ òṣètítọ́ sí ìyàwó kò tí ìfẹ́ bá wà nbẹ wọn lè ọ̀rọ̀ ní kò parí wọn lè parí ẹ̀ láàrin ara wọn tí ìfẹ́ yẹn kó lè máa tẹ̀síwájú.
0: Wọ́n ní tí ìfẹ́ bá wà nbẹ ọ̀rọ̀ wọn á parí ẹ̀ láàrin ara wọn. School of thought kan nìyẹn. Àwọn kan ṣàlàyé pé àná ni ìfẹ́ yẹn wà nbẹ dáadáa. Bẹ́ẹ̀ sì dàbí blomblom ṣùgbọ́n wọ́n ti wá kí abẹ́rẹ́ èbó bọ̀ báyìí pẹ̀lú information tí obìnrin yẹn gbọ́ alẹ́ ọjọ́ ìgbéyàwó yẹn kò inú ẹ̀ ò ní dùn. Hello.
3: Ẹ ká san
0: o.
3: Ẹ kú sọ́pọ̀ lọ́gà.
0: Yes sir, orúkọ yín.
3: Ọmọba Akinmu láti Dèpé ni.
0: Dà ń gbọ́ yín.
3: Ẹ̀sà kò dá olórúkọ méjì o.
0: Kò dá olórúkọ méjì.
3: Olùkọ́ méjì nígbà tí ò dáa náà tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ní ayé ìsìn òun ló kọ̀ sẹ́yẹ pé ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ti kò láti so tó bá jẹ́ ẹ̀mí o tó bá tí n bá lọ gbọ́ nǹkan bẹ́ẹ̀ tí mo dẹ̀ múra àti ṣe ìgbéyàwó yẹn ìgbéyàwó ibẹ̀ ló máa parí sí gẹ́gẹ́ bí máa ń sọ ní ọ̀rẹ́ ó lè láṣẹ lẹ́yìn.
0: Tó bá jẹ́ ẹ̀yìn ni ibẹ̀ ló máa parí sí. Hello.
4: Ẹ ká san.
0: Ẹ jẹ́ rìn díẹ̀ jìnà sí rédíò yín. Ẹ kú omi tí rédíò yín wà.
4: Kúrò ń bẹ̀ sà.
0: Ń gbọ́ yín.
4: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò sà.
0: Ẹ tí rìn jìnà sí rédíò yẹn o.
4: Ó dáa sà.
0: Mo ń gbọ́ yín.
4: Ètò tẹ mú wá lọ́sàn-án ètò tó dáa gidi ni. Torí irú ínsídẹ̀ǹtì yẹn ó ṣẹlẹ̀ sí àwọn ẹnìkan. So ibi tí mò ń gbé Lákùrẹ́ ọ́fíìsà làwọn méjèèjì ọkọ àti ìyàwó ẹnìyàwó ìyàwó ó lóun tẹ̀ tí ìbímọ rí rárárárárá so wọ́n ṣe ṣàṣe fẹ́ra wọn nìyẹn ó wá dìgbà tí ìyàwó wá bímọ ìyá ìyàwó wá wá láti ìlú wọn ní Èkìtì láti wá bá wọn tọ́jú ọmọ ọmọ tó ti bí bó ṣe wá mu dání wá nìyẹn so ìgbà tó wá mu débẹ̀ ìyá àgbàlagbà ó ṣe mistake ló bọ́ ṣàwùjọ lójú ọkọ àtìgbà yẹn iná ọkọ ọdún àánú ìyàwó yẹn títí ìyàwó yẹn tó fi dópin so irú eléyìí tẹ sọ yìí kò sí bó ṣe lè ṣe bíbélì sọ ní tí ìpìlẹ̀ ìjẹ̀bá bàjẹ́ oníkìlọ́ lódodo yóò ṣe èso tó bá lọ gbé ìgbéyàwó lérí irọ́ awo dano ni kai ta kon kuku ya won le on lo fe lo mi
0: oda e se gan ni poro pa ni pe kilo de tan postpone evil day lo ko irin ajo be ba sora won ni yo fori sanpon na ni Hello.
5: Sir.
0: Yes, ma'am.
5: Salati Lauren.
0: Uruko yin.
5: Mrs. Ogunsunmi Newa.
0: E ba da sito.
5: Owe yi o ba ni ile ta ba ti fi tomo.
0: Iri lo ma wo.
5: Beni igbeyawo to ba ti mu iro bero. Ira ira na lo ma pari e. Nkan to yo awon mo de oni lenu gan niyan. Emi ti mo ba yin soro yi. Lọjọ ti oko mi ri mi to ba mi soro. O to to so lọjọ yen mo di mu. Mo wa die titi a fi gbe o le ni 35 years. Mi o ri ro leyen o lo je ki duro ti ni gba isoro tori pe ko paro fun mi. To bi ni abi okunrin ton ba ti paro fun ra won ninu igbeyawo ma fori sapon ni. Ton ba bi mo si ni awon mo yen ma fori ko. Iru igbeyawo yen ko si bo se le se. Irira yan wa ninu oka yen nikan si eni keje. Won sa ja lọjọ kan. Won ma ja lọjọ kan. So iru igbeyawo be kan fi sile ton ba ti e ti lọjọ kan council e. Tori oro yen ma wa ninu ara won sira won o de ma yo awon omo won lenu.
0: Obirin lo soro yi. Adupe ni owo eyin olulufe eto yi. A fi emi mo riyan fun Bimfa Cultural Heritage and Promotions. Ba fe pe wa 08033842322. Eni to ba gburu e ba mi ta le lobo. Peter loruko e. Ni agba bu asakin. Lara won mo TV ni. Won kan lara. Is it only cool? 00338423322. Olowo kere Joseph lo ko temi. Ki a jin dara ko ma je. Ki ara gbogbo wa ko ma le.
6: Ware ti oba Dr. Julius Oluwole Olufaderin Adetimeyin Jimoko Keji to gori apere baba re Royal Highness Alaye

ẹ̀ṣẹ́ tó sẹ́, ó kí, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: mi ṣe ya. Ǹjẹ́ lórúkọ Ọlọ́run alágbára jùlọ, lọ́wọ́ ńlá, oníṣẹ́ ńlá, oníṣẹ́ ńlá la fi ń kí gbogbo yín ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. A kó àsìkò yìí, àsìkò yín káàbọ̀ sórí ètò àwùjọ olóore. Lórúkọ alá Ọlọ́run aláàánú ti fi àánú ṣàwárí ọ̀rọ̀ ayé ẹ̀dá. Bẹ́ẹ̀ laago mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ gbogbo ọjọ́ ìsinmi lẹ ó máa láǹfààní láti máa darapọ̀ mọ́ ètò àwùjọ olóore. Níwọ̀n bá ìgbà tí Ọlọ́run ṣe wà lórí ìtẹ́, ẹ ṣeun àtọkùnrin àtobìnrin àtọ́nlé àtàlejò, gbogbo ẹ̀yìn tí Ọlọ́run ti ń lò lórí ètò yìí, mo wá gbà ládùúwà fún yín. Afẹ́fẹ́ òde tó ń fẹ́ lásìkò yìí, àwọn ìròyìn ìbànújẹ́ tó ń rìn lásìkò yìí, kò ní mọ̀nà lé yín o, kò ní mọ̀nà lé ẹ̀kọ́ àwọn ọmọ yín o, kò ní mọ̀nà ọ̀dọ̀ ọkọ yín o, kò ní mọ̀nà ọ̀dọ̀ aya yín o. Ọlọ́run nínú àánú rẹ̀, nínú ọ̀pọ̀ àánú rẹ̀, yóò ṣe àbẹ̀wò rẹ̀ sí Nàìjíríà, yóò wo ilẹ̀ wa san, yóò gbà wá lọ́wọ́ ìtàjẹ̀sílẹ̀, yóò gbà wá lọ́wọ́ àwọn ìròyìn ìbànújẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn ò fẹ́ lọ sórí Facebook mọ́, wà láwọn ò fẹ́ lọ sórí TikTok mọ́, wà láwọn ò fẹ́ lọ sórí YouTube mọ́. Báwọn bá débẹ̀, àwọn ìròyìn tó mọ́ ń já wọn láyà làwọn rí. Bọ́kọ bá dágbére pé mò ń bọ̀ tí ò bá tí ì dẹ ọkàn ò tí ì balẹ̀. Báyà bá dágbére pé mò ń bọ̀ bí ò bá tí ì dẹ ọkàn ò tí ì balẹ̀. Béèyàn bá lọ́mọ nílé ẹ̀kọ́, bí kọ́ọ̀lù wọn bá wọlé ńgbà míì, ẹ̀rọ á bá òbí pé yé kí ló ṣẹlẹ̀ gangan. Ọlọ́run kó wá ṣàánú wa, kó dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, kó bu òróró ìtura sí ojú ọgbẹ́ wa, kókó àwọn olórí wa mọ̀ ṣe, kókó àwọn náà mọ̀ ṣe. Èyí tó tún jẹ́ payà abẹ́ ẹjọ́ bẹ̀ ni pé ìgbà kan lòwe Yorùbá tó sọ pé èyàn ń sùn nínú ilé èèyàn kéèyàn ó fọrùn rọ́. Níṣẹ́ báyìí èyàn ti ń sùn nínú ilé èèyàn tó ń fọrùn rọ́ o, àti inú ilé àti ta. Lọ́jọ́ tí ibi bá ń palẹ̀ a ò ní sí ilé, lọ́jọ́ tí ibi bá ń pa ọ̀nà a ò ní rìn lọ́nà. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí inú mi sí ìdùn sí yín pé Ọlọ́run ní kí àwa àtẹ̀yìn àtẹ̀yìn àtàwá ká tó jọ láǹfààní láti jọ fojú rìnjò lónìí. Bẹ́ẹ̀ ni gbogbo gbà lèmi mọ́ sọ pé ìrírí ayé kan ò pa ni o, ọ̀pọ̀ ni mo kọ́ ni. Ṣé rí ọ̀rọ̀ nípa oore? Ọ̀kan nínú kọ́kọ́rọ́ ńlá tó mọ́ ń ṣílẹ̀kùn orí àìròtẹ́lẹ̀ fún ẹ̀dá òun ni oore ṣíṣe. Yorùbá ní mùsùlùmí kò gbèmí olówó kan ìka nínú ni. Lára ìdí téèyàn sì fi ń sọre ni pé èèyàn mọ ohun tó pè fún kí ẹlòmíì wà nínú ìnira. Kéèyàn tó gbọ́rò èèyàn kó tó bọ̀ mí lójú, kó tó gbọ́rò èèyàn kó tó wò pé ìwọ Ọlọ́run nínú ayé ta wà ń bẹ̀ yìí, ó túmọ̀ sí pé ẹni ń kọ́kọ́ fi ọ̀rọ̀ ru ara ẹ̀ náà wò pé Yorùbá ní ọ̀rọ̀ sí ni o, kálí wẹ̀ ni tó fẹ́ ni. Bẹ́ẹ̀ lèmi tó ń sọ fún gbogbo èèyàn tó ń gbé tò lọ́sàn yìí pé ibi tí ìwọ náà ti ń kanlẹ̀kùn orí, ibi tó ń kanlẹ̀kùn orí sí, Ọlọ́run wà láwù ní ọjọ́ ìsinmi. Ìròyìn ayọ̀ tá a fi ọ́ lọ́kàn balẹ̀ tínú rẹ̀ á fi dùn. Ìròyìn àwọn aláti téèyàn mọ́ ń rí, àwọn ìròyìn téèyàn mọ́ ń gbọ́. Ẹni tí ó bá ń pè gbogbo owó nìkan ló mọ́ rò pé owó nìkan lórí orí jowó lọ o. Ọ̀rẹ́ ni tó lówó rí tí ọ̀rọ̀ mọ bí, ọ̀rẹ́ ni tó lówó tó ń tọrọ àlàáfíà. Wọ́n ti gbé káàkiri orílẹ̀-èdè síbẹ̀ àlàáfíà ò sí. Bí ẹ̀dá bá ti bá ìrìn àjò rẹ̀ dórí pé owó kọ́ ni ọ̀nà àbáyọ, ogun ti le. Gbogbo ẹ̀dá tógun wá le fún ọmọ lòwú ojú Ọlọ́run fún ni. Ọkọ ni, ìyàwó ni, àlàáfíà ni, àgbéga lẹ́nu iṣẹ́ ni, ìrànlọ́wọ́ kan ni, ọ̀rọ̀ gbòòrò mọ́ lọ́wọ́ ni. Ọlọ́run tí mo ń bá ẹ̀dá yanjú ọ̀rọ̀, tí mo ń fi àánú yanjú ọ̀rọ̀, yóò yọ sí gbogbo wa ní kòríta kò yé mi mọ́. Arákùnrin mẹ́ta kan ni wọ́n fẹ́ lọ rí dẹ́gbẹ́ ẹyẹ. Bí wọ́n ṣe wà níbi tán wà yẹn, wọ́n bá wókè, wọ́n bá rí ìtẹ́ ẹyẹ kan. Bọ́n ṣe ní káwọn ogun kè ya ẹyẹ ìgbéra ńlẹ̀ fò ó dìde ó lọ. Wọ́n wá ń retí kí ẹyẹ yìí dé, kí ẹyẹ yìí dé. Wọ́n rí pé ńlá tó kéré ẹyẹ yẹn bó ṣe kù díẹ̀ kó bà sórí ìtẹ́ rẹ̀. Káwọn eléré mú tí wọ́n ní oúnjẹ tó fẹnu gbé, oúnjẹ yẹn dẹ̀ jábọ́, ẹyẹ dẹ̀ ode fulo kilo wa le sele kile ye iri eni akoko gori igi pe kile ye yeri o busekun o bole ah eni keji be lo re pe kilo ri kilo sele to nke eni keji na go irigi o busekun o sokale eni keta na bori igi kini won ri kan ti won fi n busekun omo e kaabo e ka sun aku isemi oni
1: yes sir
0: ejoko dada esu won mike won eh a jo sarain dada se tiri mike bit mike yin wa nu epele
1: yes sir
0: olohun a fun yin ni alaafia
1: ami
0: olohun a da si oro
1: ami
0: ki loruko yin la
1: caroline loruko mi
0: ke se akoko ri ti e soro lori ategun yi
1: aile keji mi ni
0: bawo ni omo to mo yin wa ise je
1: omo mi ni
0: omo bibi inu yin kankan
1: ben
0: ki se won le ni to mo yin wa lojo akoko
1: rara sir
0: ki lo sele omo yin mu yin wonu le to je pe e se se n fowo ri na ni
1: pe no mi de riran dada pelu ju mi mejeji mi riran
0: e riran dada be riran
1: mi riran mi riran
0: kabiyesi olorun omo to mu yin wa yi se won le gbon ni abeni to koko mu wa yin wa laburo
1: aburo le ni to mu mi wa losun
0: eni to mu yin wa tele yin
1: o le gbon o la ko bi mi
0: iyan to mo odun melo
1: iyan omo 17 years
0: eni yin ko
1: omo 12 years
0: oko yin ko
1: oko mi o ti ku
0: odun wo loko yin ku
1: odun to koja ni
0: odun wo ni sele pe yin o ri na mo yin na sele
1: odun to koja na ni
0: odun to koja
1: ben ti
0: odun ana yi
1: ben
0: ah bo lo si sele te fi ri na mo
1: august gangan lo bere august ni last day lo to koja mo ri pe lajoju mo kan ji ni aro monday ni lajoju lajoju mo fi riran ori ma n fọ mi to ma n fa mi mo oju tori e ba tin fọ mi okolo ma ma ta mi gan ma ma ta mi ma fa mi mo iṣan oju mi to je pe a le gan de lo complain hospital won ni lo se ct scan ki lo se ayewo opolo mo lo se won la won ri nkankan won ni ki ma lo le pe everything nipa mi da still kini to n se mi papa n se mi mo se n so fun mi na lojo mi so fun pe nkan teni o se mi ori n ta mi bayi won lawon ori nkankan emi na de pada sile that was 2023 ti ori yen mama fo mi opolo mama ta mi
0: kilo wa pada dayin pada si ile iwosan tori akoko
1: ori fifo yin na ni to wa n fa mi mo oju gba ti mo pe mi riran pelu oju mi mejeji dada mo nigba yen mo sa pada lo si ile iwosan lo wa ni won wa ri fa mi lo si odo awon oniro neurologist ipa won lo le se ayewo opolo mi igba yin won ni lo se maro aiwa ti mo saba sori eto yi
0: igba yin igba koko te koko fara han ni ori eto yi
1: ben
0: elo ni won fe fi test yin
1: 200,000 won fe bi se maro yin igba yin lado
0: opolopo awon eyan ti won je
1: olo fe kan yi ori eto yi
0: elo ni won ta fun yin lojo yin
1: 200,000
0: owo yen de pin lojo yen gangan
1: ah mo dupe gidi gan ni
0: tori mi gbogbo awon yen papata
1: mo dupe lowo gbogbo awon to ba mi raise owo yen ti mo le yi lo fi se ayewo ni osu ke to koja lohun mo dupe mo dupe
0: ise ayewo wa ti jade
1: ben
0: ola gangan kini date ola
1: ola 25
0: omo nigeria won de o won gangan lojo surgery nkan to de pe won wa sori ategun kan lele yi bayi oko won ti salaisi omo meji obirin t'olohun yonda fun won awon nikan ni reti t'awon omo yi ni mo fe je ke yinu soro fun ayin laarin iseju kan
1: mo wa sori eto eti edun okan mi mo wa be gbogbo omo nigeria lobirin ati lokunrin pe o ku nibon ro ayewo ti jade owo ti mo ma fi se ayewo je 1.5 ti mo ma fi se iwosan to ma fi se surgery fun mi olade ni surgery yen ma waye mo se ke wa sori eto yi ipe eyin ni mo ni eyin ni ireti mi tori awon omo mi tori ti ba riran pa le toju awon omo mejeji yen a riran mi ko si nkankan ti mo le se fun won eleyi to wa ni university kan ti so pe se ko ma bo nle nigba ti mi rowo send si tori owo ti ma fi toju ara mi gan ko ti si mo wa sori eto pe ke jo eyan omo nigeria pe ke ran mi lowo pe ran lowo yin ni mo fe pe eyin ni igbekele mi eyin ni ireti mi pe ke jo ke gba mi tan e jare e jo omo Nigeria Olorun arun oyin lowo ni oruko Jesu eyin faiso lugba eyin wo okunkun oju yin mejeje oni relede yin eyin moya aisan ni se yin lagbara Olorun omo Nigeria bi amo aye igba mi ejare ejo olagongo lo ye kin lo ba eyin tojo ton da fun mi ejo onu mi de ma du ti ma le ri oye to ba ke oye ko oye to ba le ri ko fun mi kin le ko lo ni ola kin lo fi sise abe yin ejo eyin omo Nigeria itori awon omo mi erun mi lowo ejo
0: 1.5 ni lo le tin ni
1: mo ti ri 300
0: fura yin kankan
1: ben sir
0: lati ara pe eso fawa na lori eto yi ana ba yin ri larupo 500,000 naira o ti wa nle bayi
1: e dupe o
0: ta ba ade mo 300 yen o je
1: 800,000
0: oku 700,000 naira abi
1: ben
0: gbogbo eyin alaanu ninu aye ibanuja aye o ni wole to yin
1: ami
0: edakun eja ruto lorun awon nikan ni reti ta omo yin ni bowo yen baba se n wole bayi ama daruko e 500 ta lo ti wa nle bayi yen awon eyan na lo da fun won o ninu awon ti won gbo eto yi na nu mo da fun won won a fe je ki won na sise olore ko sin olorun latara won mi moye to lohun fi ro e lorun be omo to wa university yen university wo lo wa
1: adekunle ajase
0: abe what level
1: 200
0: edakun omo Nigeria edakun ola ni operation date kankan ola lo ye kan operation yen fun won account yen 64064500 66 money point awujo olore 64064500 66 money point awujo olore eyin nikan ni reti ti won ni bayi emi ati enikan ni reti ti won ni bayi ile aye ta wa nbe yi eni to ni oju mejeje kan o mo wahala teyan se ku mo to aposito si keyin to runje fomo keyin to runje faya keyin to jeun sainu ara e a money time ta wa nbe yi oko ti shalai si awon nikan loku fa awon omo yin ati eto wa university omo kokoko mu wa lojo ti won wa sori eto yi ti won ni lo wo fun MRI test yen iwo to ba fe je ka daruko e dakun o le ko si pe eni olorun mo kan please don't mention my name but life and direct nbi ta wa ina lati mo kin mu wo po wo kan kere gbogbo ye tolorun ba ni ojo lo to le mu ninu owo e ba so 100 ni ba se 500 ni ati seto bayi ri ta si ri eyan fun eni ti omo to fe operation e ri pe wo wa mo mo so eni kan de fun won ni 1 million naira 2.5 na fe lo eni ko so so gbogbo ye tolorun ba ni o le fi ran won lowo won wa bi tori ounje won wa bi tori aso won wa bi tori pe won jewo ile won wa bi tori pe won nigbagbo pe tawon ba fi le pariwo sita awon eyan si wa to nsanu iwo to ba fe je ka daruko e lori eto yi ko sibe pe please don't mention my name o le ko sibe pe anonymous o le ko sibe pe eru olorun kan gbogbo bi teyin na wa ro kan ori si a wa ni ireti ya awon omo yi nikan ni ireti ta awon omo yen ni fun won odun kan ni kan se ni e imagine odun ti oko ku odun yen na lawon na padanu ojo mejeji boya tara ironu ni boya tara bawo ni se gberu aye mi gba ni omo won ti darugbo awon nikan se lomo ti nbe lowo awon obi won ha iru kilele yo olorun ko wa si e to po ju ko si e to kere ju a ma ma daruko awon to ba tin fi nkan ran se si won a de respect the privacy eyin te ba fe je ki a daruko yin te ba fe je a daruko yin rara rara e ja ko sibe pe please don't mention my name awon eyan be ton sori ninu aye sugbon tun yi fe je keyan ma pari woruko won sita gbogbo ye tolorun ba ni oni ka pe ni 1.5 lapapo tori ko ti kan ti hospital bed yo ko ti kan ti ogun
1: ato
0: gbogbo ye tolorun ba ni oju lo to le fi ran won lowo ko ni ku won nikan ninu oko aye wahala oni wole to
1: ami o
0: idamu oni wole to
1: ami
0: oro ri oni su olorun iwo nu oni fi ru egba
1: ami
0: oni rekun otiti
1: ami
0: ewo asiko yi le lo to bi yan ba ri yan fun yan ni 1000 lasiko yi owo ni o
1: pen
0: so gbogbo ye tolorun ba ni oju lo to le mu ninu owo ti oni ni olara gbo itona awon eyan be tolohun ti bukun o si wa lara won gbito yi olohun ran si won lo fi de ko gbito yi o. From the beginning of this program, etrepe ki se entertainment program re o, eto ta fi nkogbon ninu aye ni, eto ta fi mo pe aye ko si bi kan ni. Edakun awa iwo to n gbeto yi nikan ni reti ta omo yen ni. Account yen na 64 064 500 66 money point awujo olori. O da mi loju pe awon eyan be nile aye to n sore, o mo pe awon eyan o se yin lore.
1: Amen.
0: O mo pe iyanu Olorun o sele lori eto loni.
1: Amen.
0: Ninu awon iyanu ti o sele yen niwo na wa nbe. Gbogbo esun teyan ba tin se to ba tin takore sise mummy ki se esin niyan o, esin ni. Iranlowo ta wa nse yi ki se tori pe awa na lowo, awa ri nkan ta fe fowo wa se mo, aniyan to nilo iranlowo n family wa. Sugbon eni to mo ri, eni to riri, anu re se o, o se fe iranlowo. Ori ti wo na oro, alaanu to oro, olori to oro kan si, ibi to sise ori si, ore ti o ni gbimo. Awon olori ki lo tuku to mo bere lowo eda pe ah ki lo tuku bayi ati se le ki lo tuku Mr. Kinikan ki lo tuku olori ki lo tuku awon olori to mo ba yen gbe elu yen dori ke sa won to gbe dejika Olorun won ran seyin na gbogbo ye tolorun ba ni eni te ba fe ja daru ko yin just write that anonymous eni kan na ti send 10,000 naira sin
1: dupe o
0: woni anonymous for feni yen pe ka mo daru ko awon
1: e se o
0: bakan na anonymous leni yin na won send 10,000 naira
1: se goni
0: jimo oladele won send 2,000 naira
1: se goni
0: e mo se won adupe lowo yin eni kan na to lo mo won send 30,000 naira
1: se goni
0: e se won
1: e se
0: won
1: e se o eni fan so lo gba won eni
0: menden all won send 20,000 naira
1: e se goni e se o eni mo ya o
0: eni olohun mo kan na send 2,000 naira
1: se
0: won
1: e se o
0: e se won mo Nigeria e se won o da mi loju pe leyin eto yin leni won a foju bo se koko wa dupe pe eyin omo na eyin na le gba won o ko to di pe won pe wa pe awujo lori egba mi won ni wa se ayewo ju mi 200,000 MRI mo ni se mo le ba doctor yin soro won ni be ni aba doctor won soro won ni iye to je na niyan looto e fun wa ni report tori awo egbeyan lori ategun ti aba se iwadi doju okodoro nigba ta se iwadi ti doctor aba doctor soro ari hospital report no to wa sori eto iyalenu to sele lojo e lori eto yen ni pe 475,000 lowo to wole live lori eto yen sugbon the moment ba se n pari eto yen bayi lawon yen bere si ni send owo na bere si ni send owo ni mo pe won pe ah mommy awon yen mo se yanu gbo lo nile odo yin mo koko so fun won na oya lati be agbera odi hospital yin gbogbo owo ti won na wa to nla kokoko ja ninu aye o le gbiyanju ati mu number leyin eto yen oni ru awon ipenija lawon yen la koja ninu aye elekeji eto yi nulo awon onigbowo awon to ba tin wori eto yi rice lagbara re kani ororo ni envelope ni Ellis Pumboya Foundation ni church ni telekun alowo pe awon to ba tin wa iye bayi a fi rin eto yi lowo a ma kiyin a ma awon program yi to ba tin wa waju a ma ba yin so lori eto yi eto yi na nilo awon onigbowo eyin ta ba ti ku ni ore ategun a mo so yun a pe number account yen 64 064 500 66 money point awujo olore money point o de le gbe oye diran Sunday jade wa the same account ni tori alomi n complete anonymous eni kan na send 5,000 naira si
1: eni
0: ni don't mention my name won send 10,000 naira
1: si adupe
0: ajibade won send 5,000 naira si
1: ese won
0: anonymous meji lo wole won ni don't mention my name won send 5,000 naira
1: awon
0: to send won ton don't mention my name yen oruko won na wa nbe o my I respect the privacy won ni obina igboke won send 2,100 naira
1: e se won
0: baba tunde Simeon was in the 2,000
1: naira. Eshe gan ni mo lori adupe o.
0: Eshe Adetunji Solomon was in the 20,000 naira. Eshe gan
1: ni mo dupe o.
0: Oriti Olaitan was in the 5,000 naira.
1: Eshe
0: o mo pe ka to ko lori eto lori Olorun lu awon eyan ninu awon t'Olorun awon wo kan wole 2,000 kan wole 5,000 kan na wole.
1: Eshe gan ni eshe mo dupe mo mo lori o.
0: Le je pe USSC transfer abi fun kekere na fi se ni o fi gbe oruko wa. Gbogbo ibi tẹyin náà bá ro kan orí sí Ọlọ́run jẹ ẹrú rẹ. Ibi tẹyin ro kan orí sí ẹrú rẹ. Àárọ̀ ayé yín ẹ jìfà. Ọ̀sán ẹ jìfà. Alẹ́ ẹ jìfà. Ọ̀rọ̀ yóò ní dojú. Nǹkan ò ní dàrú mọ́ yẹn lọ́wọ́. Ogun tó le jù láyé ni kí nǹkan dàrú mọ́ yẹn lọ́wọ́. Ẹni Ọlọ́run mọ̀ kan sẹ́ndí 7,000 naira.
1: Ẹ ṣe gan ni ẹ ṣe.
0: Ẹnì kan náà sẹ́ndí 6,000 naira. Mo lórí
1: ẹ ṣe o.
0: Orúkọ wa.
1: Ẹ ṣe gan ni ẹ ṣe.
0: Adeleye wọ́n sẹ́ni 5,000 naira.
1: Ẹ ṣe gan ni ẹ ṣe.
0: Fẹmi Adeyanju wọ́n sẹ́ni 2,000 naira. Mi ìmọ̀ Bọ́lọ́run ṣe kẹ́wọ̀ náà tó. Nínú owó tó wà nílẹ̀ kìbá ṣọ́ńdọ́ ẹ̀dẹ̀ lọ́lọ́run fi rọ̀ ẹ́ lọ́rùn bó ṣe 200 bó ṣe 150 kódà kó ṣe 500 bó ṣe 1,000 naira kò sówó tó kéré lásìkò tá a wà ń bẹ̀ yìí. Àmọ́ wọ́n mọ̀ lórí ọlá gangan ni operation yẹn. Ọlá àwọn nìkan ni retí táwọn ọmọ yẹn ní. And again, I always say this. Program yìí kì í ṣe entertainment program o. Program ìrànlọ́wọ́ tí Ọlọ́run ti ń gbé àwọn èèyàn dìde ni. Nínú àwọn t'Ọlọ́run ó gbé dìde tí ò ní parí ọdún yìí nínú òfo lọ́wọ́ òfo Ọlọ́run ó kà yín mọ́
1: wọn.
0: Àkáǹtì ẹlẹ́ẹ̀kan sí 64064-500-66 Money Point Àwùjọ Olóore. Mo mọ́ tán wà lórí atẹ́gùn yìí last year lọ́kọ̀ wọn kú. Kò ju oṣù kan lọ sígbà yẹn. Àwọn náà pàdánù ojú wọn àti gbàyìn ló yẹkún ti wá tètè lọ sọ́spítà kò ságbára ń gbà yẹn ìbànújẹ́ tọkọ gbogbo ẹ̀ sádojúrú kò tó di pé wọ́n wá sórí ètò yìí tí wọ́n fi rí owó tán lọ fi ṣe test báyìí wọ́n ti padà dé 200,000 ní àwọn èèyàn dá fún wọn lórí ètò lọ́jọ́ yẹn wọ́n ti wá padà dé pé kẹ́ ẹ gbà wọ́n aláṣẹ parí là kí ẹnìkan kì í kí aláṣẹ kòkó ṣẹ́ ọmọ Nàìjíríà ẹ̀ dákan gbogbo iye tí wọn náà bá ní àwọn nìkan ni retí táwọn ọmọ méjèèjì tí wọn ní yìí ní báyìí ọmọbìnrin méjèèjì ọkan 17 years old ìkejì 12 years old èmi àti ẹnìkan ni retí táwọn ọmọ yẹn ní yàtọ̀ sí mọ́mì wọn ìrètí tàwa náà inú ọlọ́run náà sì ló wà ọlọ́run ò ní dojú ti ẹnìkọ̀ọ̀kan wa tábà kò lórí ètò yìí ò túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ní lẹ́mìí láti ràn wọ́n lọ́wọ́ ẹ ò lè ràn wọ́n lọ́wọ́ o ẹ lè ràn wọ́n lọ́wọ́ lẹ́ẹ̀kan sí àkáǹtì ẹni 64064-500-66 Money Point Àwùjọ Olóore. Nọ́mbà tẹ lè fi bá mi sọ̀rọ̀ fún partnership ẹ fẹ́ béèrè bóyá sẹ́ndì owó bóyá kò gbòòrò kọjáde wá tàbí ẹ tó fẹ́ béèrè update nípa ọ̀rọ̀ wọn àbẹ́yìn náà ní ìkọ̀kọ̀ tẹ̀ ńlá kọjá ní 090-3246-9843 090-3246-9843 Àkáǹtì yẹn ni 64064-500-66 Money Point Àwùjọ Olóore lórúkọ ètò ọmọọba Sunday Oyedèrán lórúkọ mi o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

gẹ́ bí àkọlé àwọn àjọ kan tí a mọ̀ sí EIA Energy Information Administration láti orílẹ̀-èdè America. Wọ́n ní ó kéré tán. Àwọn ọmọ ènìyàn lò nǹkan 100 million àgbá epo lójoojúmọ́. 100 million barrels of crude oil consumed worldwide daily. Eléyìí ni àròpọ̀ gbogbo epo petrol táwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ń lò. Epo diesel táwọn ẹ̀rọ ńláńlá ń lò. Epo kerosene tá máa fi ń dáná. Àti àwọn epo tó kù tí wọ́n máa ń rí látara epo rọ̀bì. Ní gbogbo ibi káàkiri àgbáyé, ìhà àárín gbùngbùn ìlà oòrùn tí a mọ̀ sí Middle East, ibẹ̀ gangan lepo rọ̀bì ti pọ̀ jùlọ o. Apá ọ̀dọ̀ wọn láti rí Saudi Arabia, Iran, Iraq, Kuwait, kódà tó fi mọ́ United Arab Emirates, àti bẹ́ẹ̀ lọ. Ó ṣe wá jẹ́ wípé ìhà wọn ló pèsè epo jùlọ lágbàáyé yìí. Wọ́n tún wà lára àwọn ìhà tí kò lo epo púpọ̀ lágbàáyé o. Consumption wọn kéré jọjọ nítorí wípé wọn kò ṣe bí ẹni pọ̀ rárá lápọ̀ ọ̀dọ̀ títí wọn. Ìhà Europe àti America, ibẹ̀ gangan ni wọ́n ti ń lo epo jùlọ lágbàáyé. Fún ìdí èyí, epo rọ̀bì ni wọn yóò ní láti máa gbé láti ibìkan lọ sí òmíràn lójoojúmọ́ káàkiri àgbáyé. Ní gẹ́lẹ́ tí wọ́n bá ti wọ epo rọ̀bì kúrò ní inú ilẹ̀ tán, ibi àkọ́kọ́ tí wọn yóò dorí rẹ̀ kọ, ibẹ̀ gangan ni ojútùú ìfọ́pọ̀ tí a mọ̀ sí refinery o. Ọ̀nà àkọ́kọ́ láti ṣe eléyìí gan ni nípa rírí ọ̀pá epo mọ́ inú ilẹ̀ láti ibi tí wọ́n ti wa epo lọ sí ojútùú ìfọ́pọ̀. Bóyá ibi tí wọ́n ti wa epo wà ní ìpínlẹ̀ Delta, ní ojútùú ìfọ́pọ̀ sì wà ní ìpínlẹ̀ Kaduna. Wọ́n yóò ní láti rí páìpù ńláńlá mọ́ inú ilẹ̀ tí yóò so ìpínlẹ̀ méjèèjì yìí papọ̀. Lẹ́yìn kí wọ́n ṣí pọ́ǹpù epo ní ìpínlẹ̀ Delta, epo sì máa jáde ní ìpínlẹ̀ Kaduna. Eléyìí ló ṣe bí ẹni rọrùn jùlọ ní gbogbo ọ̀nà láti gbé epo rọ̀bì láti ibìkan lọ sí òmíràn. Lẹ́yìn tí wọ́n bá rí àwọn páìpù ńláńlá yìí mọ́lẹ̀ tọ́ńtọ́, wọ́n máa ń so oríṣiríṣi ẹ̀rọ mọ́ wọn lára. Ebi wípé tí nǹkan kan bá lè ṣe ọ̀pá yìí ní inú ìrìn àjò rẹ̀, wọn yóò lè tètè mọ̀ ní ojú ẹ̀rọ titi wọn. Kódà àwọn orílẹ̀-èdè méjì míì wà tó jẹ́ wípé wọ́n lè fi ọ̀pá gbé epo láti ibìkan lọ sí òmíràn. Àpẹẹrẹ eléyìí ni orílẹ̀-èdè Saudi Arabia. Wọ́n máa ń ṣe eléyìí dáadáa ní titi wọn. Láti ta epo fún àwọn oníbàárà wọn ní ìhà Europe, orílẹ̀-èdè Saudi Arabia máa fi epo ránṣẹ́ gba inú ọ̀pá epo láti orílẹ̀-èdè wọn. Ọ̀pá epo yìí yóò ṣe bẹ́ẹ̀, yóò gba inú omi òkun pupa kọjá. Mi máa rí ọ̀pá epo mọ́lẹ̀. Eléyìí ni kò ní ṣe bí ẹni ṣe é ṣe rárá o. Bóyá wọ́n fẹ́ gbé epo rọ̀bì lọ fọ̀ ní orílẹ̀-èdè China láti orílẹ̀-èdè titiwa. Ìdára ẹni láàmú gbáà ni yóò jẹ́ láti ṣẹ̀ṣẹ̀ lọ máa rí ọ̀pá epo mọ́lẹ̀. Fún ìdí èyí, àwọn ọkọ̀ ojú omi ńláńlá, àwọn tó tóbi gidi gan, àwọn tí a mọ̀ sí super tanker, òun gangan ni wọ́n máa ń ṣe ìmúlò rẹ̀ o láti lè ṣe eléyìí. Òmíràn wà ní inú àwọn ọkọ̀ ojú omi yìí tó jẹ́ wípé wọ́n lè gùn ní ìwọ̀n pápá ìgbábọ́ọ̀lù mẹ́ta lápapọ̀. Ìṣọwọ́ga wọn máa ń bù háyà gidigidi. Ẹyẹ ọkàn ṣoṣo àwọn ọkọ̀ ojú omi yìí wà tó jẹ́ wípé ó lè gbé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù lítà epo lẹ́ẹ̀kan náà. Fún ọ̀pọ̀ orílẹ̀-èdè tó ní epo ṣùgbọ́n tí wọn kò ní ojútùú ìfọpo tó yanrantí dáadáa, ọkọ̀ ojú omi eléyìí yóò ṣe bí ẹni wúlò púpọ̀ fún wọn. Bó tilẹ̀ jẹ́ wípé bí ìgbà téèyàn fi owó ṣòfò léléyìí máa ń jẹ́, nígbà táwọn orílẹ̀-èdè mìíràn tí kò ní epo rọ̀bì, nígbà tí àwọn eléyìí ní ojútùú ìfọpo tó tóbi dáadáa. Lẹ́yìn kí wọ́n ra epo rọ̀bì tí a mọ̀ sí crude oil lọ́wọ́ àwọn tó ń pèsè rẹ̀, kí wọ́n sì wá fọ̀ ọ́ dáadáa fún ìmúlò àwọn ará ìlú titi wọn. Ká tó wá sọ wípé orílẹ̀-èdè tó ní epo lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí wọn kò ní ojútùú ìfọpo tó yanrantí rárá. Tí àwọn ọkọ̀ ńláńlá yìí bá ti gbé àwọn epo rọ̀bì yìí lọ fọ̀ tọ́ńkọ́, wọn yóò tún máa fi àwọn ọkọ̀ ojú omi ńláńlá wọ̀nyí, wọn yóò máa fi kó wọn lọ sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan o, ní ibi tí wọ́n ti nílò wọn. Owó epo tí a mọ̀ sí oil business káàkiri àgbáyé, eléyìí kì í ṣe nǹkan kékeré rárá o. Ìdí nìyẹn gan tí àwọn onímọ̀ sáyẹ́nsì náà kò fi wara ru rárá láti tètè bẹ̀rẹ̀ àgbékalẹ̀ àwọn ọkọ̀ ojú omi ńláńlá tí yóò lè máa kó àwọn epo wọ̀nyí láti orílẹ̀-èdè kan lọ sí òmíràn.

0: yàtọ̀ sí epo rọ̀bì tí a mọ̀ sí crude oil. Nǹkan tí wọ́n tún máa ń fi àwọn ọkọ̀ ojú omi ńláńlá tí a mọ̀ sí super tanker yìí gbé. Ó gangan ni nǹkan tí a mọ̀ sí liquefied natural gas. Èyùn àwọn gáàsì fún ohun àmúṣagbára. Natural gas ló jẹ́ ohun àlùmọ́nì bí epo rọ̀bì tí wọ́n máa ń wọ òun náà jáde láti inú ilẹ̀. Èyí tí epo rọ̀bì tí a mọ̀ sí crude oil fi rí bí omi nígbà tí wọ́n bá ń wà jáde láti inú ilẹ̀. Atẹ́gùn lásán ni natural gas tí a mọ̀ sí methane. Gáàsì tí wọ́n máa ń rí látara epo rọ̀bì. Eléyìí tá a lè fi dáná. Ohun gangan ni wọ́n pè ní liquefied petroleum gas tàbí propane gas. Eléyìí ni ọ̀pọ̀ wa máa ń lò ní ilé láti fi dáná. Liquefied petroleum gas wà LPG. Bákan náà ni liquefied natural gas wà. Inú ilẹ̀ ni wọ́n ti máa ń wa eléyìí jáde ní títí rẹ̀. Ìgbà tí wọ́n wa epo rọ̀bì jáde. Àwọn iléeṣẹ́ ńláńlá ló sábà máa ń lo nǹkan tí a mọ̀ sí natural gas ní títí rẹ̀. Ó ní àwọn ẹ̀rọ tí wọ́n máa fi ń pèsè iná máa ń lò lọ́pọ̀ ìgbà. Ẹ̀yin máa ń rí i lọ́pọ̀ ìgbà tí wọ́n máa ń sọ wípé kò sí gáàsì lójútó ìpèsè iná. Liquefied natural gas LNG. Òun gangan ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn. Kódà àwọn ọkọ̀ orí ilẹ̀ mìíràn wà tó jẹ́ wípé àwọn náà ń lo LNG dípò epo petrol àti dísù. Bákan náà ni wọ́n máa ń fi eléyìí dáná láwọn ibòmíràn káàkiri àgbáyé. Ní kété tí wọ́n bá wa natural gas jáde láti inú ilẹ̀, atẹ́gùn lásán ló máa ń jẹ́. Ǹjẹ́ báwo ni wọn yóò ṣe wá máa fi ọkọ̀ gbé atẹ́gùn lásán kiri títí dé ibi tí wọ́n ti fẹ́ lò wọ́n? Eléyìí ni kò ní ṣeéṣe o. Ìdí gan nìyẹn tí wọ́n kọ́kọ́ máa fi ń sọ di omi. Wọ́n máa ń liquefy ẹ̀ sí nǹkan -160°C. Eléyìí yóò ṣe bí ẹni tutù gidi gan ni. Ẹ̀yin náà ṣàmọ́ bí gáàsì ìdáná ṣe máa ń tutù dáadáa. Ó bá jẹ́ ibi tí kò jìnà ni wọ́n fẹ́ gbé liquefy natural gas lọ. Wọ́n lè rí páìpù mọ́lẹ̀ bíi ti epo láti máa gbé láti ibìkan lọ sí òmíràn. Àmọ́ tó bá jẹ́ ọ̀nà jíjìn ni àwọn ọkọ̀ ojú omi, àwọn vessels ńláńlá tí a mọ̀ sí super tanker, àwọn gangan ni wọ́n máa ń lò láti máa gbé liquefied natural gas gba ojú omi láti orílẹ̀-èdè kan lọ sí òmíràn. Àmọ́ ọ̀nà wo ni wọ́n yóò gbà ṣe eléyìí tí gáàsì kò ní fi gbaná mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá ń gbé ṣe ìrìn àjò? Iṣẹ́ táwọn onímọ̀ sáyẹ́nsì àti àwọn onímọ̀ ẹ̀rọ, iṣẹ́ tí àwọn eléyìí ti ṣàṣeyọrí ńláńlá leléyìí. Natural gas tí a mọ̀ sí methane, eléyìí ló lè gbaná lójijì nígbà tí wọ́n bá ṣí i sílẹ̀ tí iná kékeré sì ṣẹyọ lágbègbè rẹ̀. Ọkọ̀ tí wọ́n máa fi ń gbé natural gas yìí, eléyìí ló máa ń tóbi gidigidi o. Wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́nà tó jẹ́ wípé lábẹ́ bí ti wù kó pẹ́ tó. Gáàsì tí wọ́n sọ di omi yìí kò gbúdọ̀ yí padà di afẹ́fẹ́ títí wọn yóò fi gbé e dé ibi tí wọ́n ń gbé lọ. Tí nǹkan tí wọ́n sọ di omi yìí bá lọ yí padà tó lọ di afẹ́fẹ́, àdánù ńláńlá leléyìí yóò jẹ́ o. Ká tiẹ̀ wá gbà wípé díẹ̀ nínú omi yìí náà jáde tó sì di gáàsì tó lè gbaná. Àwọn àgbékalẹ̀ míì mà tún ti wá láti má le jẹ́ kí eléyìí gbiná rárá.
1: Ká tó máa tẹ̀síwájú lórí ètò ẹ̀jẹ̀ kásáre dókè lọ́run.
2: Darling, irọ́ ìdáwó la fẹ́ fi pinlé wa tuntun.
3: Mọ́mì Junior, o tún ń bèrè Princess Paint ọba gbogbo àwọn ọ̀dà láfikún kì í tí kì í ṣá kì í bó kì í lẹ̀ mọ́ni lára bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ni ó máa dán gbinrin sí.
2: Princess Paint yìí náà ni mo fẹ́ dábàá. Òun ni ọkọ ọ̀rẹ́ mi fi pinlé àti shopping complex wọn. Oríṣiríṣi product ló wà. Acrylic emulsion, acrylic texture, wall satin, test coat, product wọn pọ̀ jàre.
3: Alábàjọ tí gbogbo àwọn kunlékunlé fi kan sára sí pé ó ń gbéṣẹ́ wọn yọ mìrìn gidi both interior and exterior. Mo ti rò pé ọ̀dà àwọn aláruwo yẹn ni wà ní kí n lọ́ra.
2: O jẹ́rìí mi, ariwo kọ́ ni ìpolówó ọjà ọ̀dà ni ó ròyìn ara rẹ̀. Princess Paint lọ bá àwọn ọ̀dà ìní ròyìn ọ̀dà gbàǹtí ẹ̀yọ tí mi ìríṣẹ́ rí.
3: Níbo la ti lè ríra?
2: Number 13B Ondo Road beside Energy Filling Station Akure, tàbí number 47 Iromu Street off Texaco Filling Station ọjà ọba Akure, opposite Government Field Junction Okitipupa Road Ọrẹ 57/66 Ajilosun Street Ikere Road Ado Ekiti. Telephone
4: 08033400031.
5: Iléeṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìnfẹ́ ni tó relé. Ìyẹn láti ṣe fọ́nira o. Ló máa ń kẹyìn tọmọ tẹbí tara olóògbé. Oníkẹ́ máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fọ́nira. Torí ẹni tó sojú ò dàbí ẹni tó. nísìnyí. Ṣíṣe ẹ̀yẹ ìkẹyì tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere. Àti nǹkan pàtàkì bá wọn mọ̀lẹ́bí ẹ̀. Torí ní ẹ̀kọ́ la láti ṣe fọ̀gbà jewel casket. Lóye tó rẹwà tó ti wà nílẹ̀. Àbẹ̀yẹ tẹ́ fẹ́ kí wọ́n fi construct ara tẹ́ bá fẹ́. Luwani device wọ́n fi ń gbẹ́ni rere wọlé ìkẹyì. Undertaker sì yẹ àwọn oníjó olórin onífọ̀ tó bù áyà. Mo sì ṣàmbulance láti bá yín gbé yàn lọ ilé ìwòsàn without any delay. Bí ẹni tó ti sùn lọ sí ibi ìpamọ́. Mo sì ṣe ibi ìpamọ́ fún olóògbé eléyìí tó wà Magnificent and Secure. Come to St. David Mortuary along Owo Expressway. Agbogbo area Àkúrẹ́. Aláti ṣe Fọ́nira Home tí ẹ̀ka wọn wà ní ìpèsà náà ló tún wá kalẹ̀ sí St. David Mortuary yìí o. Call 081-321-28864 or 081-489-516-33. Gbogbo ẹni tó fẹ́ gbẹ̀yìn tẹ́yìn ṣe fẹ́ nìyà rẹ̀. Ẹ máa bọ̀ ní aláti ṣe Fọ́nira Home.
0: Lọ́dún 1772, arákùnrin onímọ̀ sáyẹ́nsì kan tí a mọ̀ sí Daniel Rutherford láti orílẹ̀-èdè Scotland. Arákùnrin yìí ṣe àgbékalẹ̀ ohun èròjà kẹ́míkà gáàsì kan tí a mọ̀ sí nitrogen gas. Ibi tí wọ́n bá ti ṣe nitrogen gas sílẹ̀. Níṣe leléyìí yóò fa gbogbo atẹ́gùn táwa lè mí sínú tí a mọ̀ sí oxygen kúrò. Atẹ́gùn tá a sì ń mí sínú tí a mọ̀ sí oxygen yìí. Ó ń gangan ló lè jẹ́ kí iná jò. Tá a bá taná sí kándù kékeré. Tá a wá fi glass cup dé mọ́lẹ̀. Ojú ẹsẹ̀ ní iná ibẹ̀ yóò kú. Nígbà tí atẹ́gùn oxygen kò bá ráyè wọlé sí inú rẹ̀ mọ́. Fún ìdí èyí, ní ìsàlẹ̀ gbogbo àwọn táǹkì ńláńlá tí wọ́n máa fi ń gbé epo rọ̀bì àti àwọn natural gas tó lè gbiná tí irin kékeré kan bá lọ ara wọn. Wọ́n máa ń ṣe àgbékalẹ̀ gáàsì nitrogen yìí síbẹ̀ dáadáa. Lábẹ́ bí ti wù kó rí. Lábẹ́ bí ti wù kí nǹkan tó gbaná lè ara wọn tó. Bí atẹ́gùn nitrogen yìí bá ti wà níbẹ̀, iná kò ní jò rárá o. Nitrogen tó jẹ́ inert gas yóò fa gbogbo atẹ́gùn oxygen tó lè ran iná lọ́wọ́ mu ni bámúbámú. Yàtọ̀ sí ibi táǹkì epo rọ̀bì, wọ́n máa ń ṣe àgbékalẹ̀ ohun èròjà kẹ́míkà nitrogen yìí sí ẹnu páìpù epo. Nígbà tí ọkọ̀ bàálù kan bá fẹ́ fún òmíràn lépo ní inú òfurufú. Eléyìí tí a mọ̀ sí mid-air refueling. Bàálù tó gbé táǹkì epo ni yóò wà lókè pátápátá. Èyí tó fẹ́ gba epo yóò sì wà ní ìsàlẹ̀ rẹ̀. Nígbà tí èyí tó fẹ́ fún èkejì lépo bá wà lókè, tó na nozzle rẹ̀ sí ìsàlẹ̀ látòkè ńkọ. Tí ẹnu rẹ̀ bá lọ ha irin lé epo ọkọ̀ kejì tó fẹ́ gba epo. Tí iná bá lọ ṣe bẹ́ẹ̀ tó ṣẹyọ. Àtòkè làwọn méjèèjì yóò ti jóná dé ìsàlẹ̀. Àmọ́ pẹ̀lú àgbékalẹ̀ atẹ́gùn nitrogen lẹ́nu táǹkì, iná kò ní lè ṣẹyọ rárá. Bákan náà ni wọ́n sì máa ń lo gáàsì yìí. Wọ́n máa ń lò ó fún àwọn panápaná kéékèèké tí a mọ̀ sí fire extinguisher. Ó kàn jẹ́ wípé atẹ́gùn nitrogen yìí kìí ṣe nǹkan tí ọmọ ènìyàn lè máa mí sínú lemọ́lemọ́. Níṣe ni yóò máa fa atẹ́gùn oxygen kúrò, tí eléyìí sì lè léwu púpọ̀ fún àgọ́ ara. Látàrí bí wọ́n ṣe kọ́kọ́ máa ń sọ afẹ́fẹ́ natural gas di nǹkan bí omi, liquefied natural gas. Eléyìí máa ń jẹ́ kó tutù gidigidi. Nǹkan -160°C ló máa ń wà. Ìṣọwọ́ tutù eléyìí máa ń lágbára dáadáa. Látàrí bó ṣe wá tutù yìí, tí wọ́n bá fa natural gas gba inú páìpù wọlé sínú táǹkì, ìṣọwọ́ tó fi tutù yìí lè jẹ́ kí gáàsì yìí rún àwọn irin páìpù ọ̀hún. Ẹ̀yin ní báwo ni irin ṣe lè tutù tí yóò sì rún? Tẹ́ ẹ bá fi àwọn irin míì sínú fríjì fún ìgbà pípẹ́, a máa kan lórí wọn báyìí, rírun ni wọn yóò rún. Kìí ṣe gbogbo irin lẹ̀mí wọn máa ń gùn látàrí ìyípadà ojú ọjọ́. Àwọn irin lásán yóò máa rún ní ìgbà tí wọ́n bá tutù dé àyè ibì kan. Tí irin bá gbóná lágbóná jù, yíyọ ni yóò máa yọ. Tó bá tún wá ti ṣe bí ẹni tutù jù ń kọ́, rírun ni yóò máa rún. Ìdí gan nìyẹn tí àwọn onímọ̀ ẹ̀rọ fi máa mú àyípadà díẹ̀ bá àgbékalẹ̀ irin látàrí iṣẹ́ tí wọ́n bá fẹ́ kó máa ṣe fún wọn. Àpẹẹrẹ eléyìí ni stainless steel. Nǹkan tí yóò jẹ́ kí irin stainless steel tẹ̀ yóò múra dáadáa. Nítorí wípé wọ́n ti ṣe àfikún kan tí a mọ̀ sí alloy element sí lára. Stainless steel máa ń le gidigidi ni. A kò lè ṣe àfiwé rẹ̀ sí àwọn irin yòókù. Irú nǹkan gan tí wọ́n máa ń ṣe sí ara ọ̀pá tí wọ́n máa fi ń gbé liquefied natural gas nìyẹn o. LNG to ti wa ni nkan -160 degrees eleyi ti ma nse bi eni tutu ju bakan na lati gbe epo robi ta mo si crude oil tabi liquefied natural gas awon tank yi ko gbudo ni gun won gbudo yipo die bi cylinder ni eyin na sa mo bi awon tank epo se ma ri idi eyi ni lati le dari bi awon epo yi yo se ma san sotun ati sosi lati le control nkan ti a mo si free surface effect nigba to je nkan bi omi ni won lati gbe epo robi tabi natural gas ti won so di omi lati orilede kan si omiran pelu awon ko oju omi ti a mo si super tanker won ni lati ro won ki won fe kun di enu tank yi dada oda to fi ma awon tanker to ngbe epo kakakiri lawon ilu wa ti won ko ba ro epo di enu taye lo se bi eni po ninu re ti oko yi ba nsare lo ti epo nda sotun asi sosi to sludge around ninu tank eleyi le se be o oda oko ohun danu fun idi eyi won ma ra awon tank yi fe kun denu tabi ki won je ki won sofo dada ti won ba si ti ja awon epo won yi tan ni ibi ti won gbe won lo ti oko yi se be to n pada si ibi to ti wa ni se ni won ma se bi eni ro mi si inu ibi kan ti a mo si ballast ninu won o eleyi ni yo je ki oko yi le rin gere pada ni ori omi o ma stabilize the vessel ti a mo si super tanker yi nigba to ba n se rin ajo re pada oko awon panapana ta ma won ri won yi ti tank ti won ki ma se bi eni yipo ti won si ma n gbe omi sare lai danu rara won ma n pinu ti won si da kekeke debi wipe omi ko ni raye fi san sotun abi sosi nigba ti won ba n sare lowo lati le je ki oko ti won fi n gbe epo robi tabi natural gas gboju agbami lati orilede kan si omiran ki won si le sare dada awon agbekale ero to lagbara ni won ma se si inu won bo tile je wipe awon koju omi miran wa to n lo eroje epo robi awon super tanker ti mo n soro won yi omi lasan la won lo lati le rin gere lori omi steam engine ni won ma fi n drive won orisirisi ero lagbaye loni lo je wipe omi gbigbona lasan la won nilo lati le sise titi won dada leyin ki won bu omi si inu ibi agba nla kan ti a mo si boiler kizi ise omi gbigbona yi gan lo se koko bi ki ise oru eyin steam to ba n jade latara re oru to n jade latara omi lo je nkan to lagbara gidigidi ti won ba ti dori oru to jade latara omi gbigbona yi ti won ba dori re gba inu pipe lo si ibi ero to mu oko oju omi rin oru yi yo se be yo bere cinema yi ero na dada ti eleyi yo si le ma gbe oko oju omi nla rin ni ori omi gere agbara oru to n jade latara omi eleyi ti a mo si steam agbara eleyi po pupo pupo ti eyan ba gbe omi lasan kana ni ile to si ho ju bi o ti ye lo eleyi le se be ko si deri ohun ti won fi gbe omi ohun kana sonu kódà tó fi mọ ọpọ ẹrọ tí wọn fi ń pèsè iná mọ̀nàmọ́ná àwọn mìíràn wà nínú wọn tó jẹ́ wípé omi gbígbóná iyun steam ni wọ́n máa fi ń yí ẹ̀rọ tí a mọ̀ sí steam turbine títí wọn

0: àwọn ọkọ̀ ojú omi tí a mọ̀ sí super tanker yìí ṣe wá tóbi tó ń kọ́ tí wọ́n bá lòdùn wọn tán nígbà míì wọ́n máa ń wúwo ní nǹkan 180,000 tons 100,000 tons ní wúwo ọkọ̀ ẹyọ kan ṣoṣo pẹ̀lú bí wọ́n ṣe wá wúwo yìí ńkọ́ ẹ̀rọ tó ń ṣe ìmúlò ooru látara omi gbígbóná yìí náà ó ní yóò máa mú wọn sáré geere lórí omi o pẹ̀lú àsopọ̀ àwọn ẹ̀rọ kọ̀m̀pútà mìíràn láti lè máa ṣe àbójútó ìrìn àjò wọn nígbà tí wọ́n bá ń lọ lórí omi òkun àwọn ẹ̀ka kan nípa ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ wípé gbogbo ibi ni iṣẹ́ tí wọ́n ti wúlò àwọn gangan làwọn jìmì nípa bí àwọn ohun èròjà ṣe ń ṣiṣẹ́ àwọn tí a mọ̀ sí material engineer kò sí bí ọmọ ènìyàn yóò ṣe ṣe lójoojúmọ́ tí kò bá lo irin yóò lo ike bí kò lo ike yóò lo igi tàbí gíláàsì àti ọ̀pọ̀ àwọn ohun amáyégbádùn mìíràn kí àwọn nǹkan wọ̀nyí tó wá wáyé ńkọ́ àwọn onímọ̀ ẹ̀rọ nípa ohun èròjà tí a mọ̀ sí material engineer àwọn eléyìí kò ti fi ìgbà kan sùn tí wọn kò sì wo láti jẹ́ kí àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí ṣeéṣe lójoojúmọ́ bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ oṣù sì ń gorí oṣù bẹ́ẹ̀ gan ní ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ sáyẹ́ǹsì yóò máa ṣe bẹ́ẹ̀ tí wọn yóò túbọ̀ máa mú ayédùn gbé fún àwọn ọmọ ènìyàn kò sì kúkú sí nǹkan mìíràn tí eléyìí fi ń ṣeéṣe bí kò ṣe ìwádìí àti ìgbàdégbà látọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀rọ àti àwọn ọ̀jìmì onímọ̀ sáyẹ́ǹsì.
1: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn ile yeyo gbọkanle, for quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, ati sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes, kotosibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawo jawa se cheap be, okosi mbenkale, lati bayin kawen rute bara, bagede ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi oshu sifon faninyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422 Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
0: ṣeun tẹ́tí sí wa fún tọ́jọ́ títù yìí tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tun ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún adéwálé abdulrahman adéwálé onímọ̀ ẹ̀rọ ìyẹn gangan lórúkọ tèmi ń jẹ́ ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tèmi 08064407517 08064407517 tún kí yín kú dédé wòyí ni gbogbo òbí tẹ́ bá ti láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì alálùbáríkà yìí ẹ tún káàbọ̀ ságbàlá iléeṣẹ́ Maxonic Inverter and Solar Company tí wọ́n wà ní block D Ondo State Industrial Park ní Ọ̀yárògbolẹ̀ ní Àkúrẹ́ ọ̀gá àgbà láti iléeṣẹ́ Maxonic onímọ̀ ẹ̀rọ Dauda Tijani Ahmed wọ́n tún ti wà nílé agodo pẹ̀lú wa.
2: Akíyín gbogbo olùgbọ́ wa.
0: Wọ́n ní àwọn tó ń ta ice block making machine wọn ni wọn dojúkọ àwọn ìpèníjà lóríṣiríṣi wọn ní náà ìjọba nìkan ló lè mú ẹ̀rọ yìí ṣiṣẹ́ tán lè fi gbádùn ẹ̀ ẹ gbọ́ ṣé inverter àbí solar wà tó lè power ice block making machine.
2: A ti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé inverter lè gbé ice block machine dáadáa bẹ́ẹ̀ náà ni inverter lè gbé welding machine dáadáa a sì tún ní àwọn industrial inverter tó jẹ́ 3-phase tó jẹ́ pé àwọn tó ń lo àwọn ẹ̀rọ tí a fi ń crush ìkùrọ́ àwọn ẹ̀rọ ńláńláńlá tó jẹ́ 3-phase a ní àwọn inverter tó ń gbé so ti ice block machine bí ń tini kò síná tó ń lò rárá tó lágbára ju inverter.
0: iná ò máa gbúdọ̀ lọ lára wọn fúngbà kọ̀ọ̀kan téèyàn bá tan freezer ní ìsìn kó tó lè di block ó gbúdọ̀ máa ṣiṣẹ́ lọ geere láì dáwọ́ dúró fún bí wákàtí mẹ́wàá
3: ṣẹ̀rọ yín le gbé.
2: Ṣe rí ẹ̀rọ tí a ń pè ní ẹ̀rọ ice block machine. Kékeré ni iná tí ó ń lò ta bá sọ̀rọ̀ nípa àwọn equipment tó ní agbára. In fact, bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní ilé-iṣẹ́ Maxonic Inverter and Solar Company tí a wà ní Ọ̀yàrúgulẹ̀ Market. Àwa fúnra wa ní ẹ̀rọ ice block machine tó jẹ́ wípé 247 la fi ń lò ó tó dẹ̀ jẹ́ pé inverter ti ilé-iṣẹ́ Maxonic tí a gbélẹ̀gbélé ṣe òun la fi ń gbé. Bẹ́ẹ̀ náà láti ti produce ẹ̀ fún àwọn tó pọ̀ jántirẹrẹ àwọn a ní customer sí ọ̀rẹ́ a ní sí Ondo a ní sí Àkúrẹ́ a ní sí Ọ̀wọ̀ Ìdànrè gbogbo àwọn ìlú lóríṣiríṣi ni a ti ṣe inverter tí wọ́n fi ń gbé ice block machine. Tí ẹ bá dé ilé-iṣẹ́ Maxonic even bí ẹ bá need the ice block machine ilé-iṣẹ́ Maxonic àwa náà ni lówó pọ́ọ́kú tá dẹ̀ sì ń tà lóríṣiríṣi fún àwọn tó jẹ́ pé wọ́n ní ìlú ẹ̀ bẹ̀rẹ̀ láti orí ẹyọ kan títí lọ dórí 1000 pieces tí ẹ bá dé ilé-iṣẹ́ Maxonic ẹ rira.
3: Ẹ jẹ́ ń gbọ́ yín yé o ṣé inverter lẹ ń tà ni abẹ́ ń ta inverter ẹ tún ń ta ice block machine.
2: Àwa ò ṣe ice block machine ṣùgbọ́n ní tòsí ọ̀dọ̀ wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi gangan ni iléeṣẹ́ tó ń ṣe ice block machine wà.
3: Ní industrial park lọ́dọ̀ yín bẹ́ẹ̀
2: ni ṣe rí ibi tí à ń pè ní Ọ̀yàrúgulẹ̀ Market industrial park ni.
3: Iléeṣẹ́ pọ̀ ńbẹ̀.
2: Iléeṣẹ́ pọ̀ jántirẹrẹ níbẹ̀.
3: Nǹkan tẹ́ ń sọ fún wa ni pé yàtọ̀ sí wípé nílùú Àkúrẹ́ tí wọ́n bá pè yín ní bíi òfoṣù lọ́nà Bìní.
2: Bẹ́ẹ̀ ni tó jáde sí Bìní.
3: Tó jáde sí Bìní. Ṣé ẹ lè gbé ẹ̀rọ ice block machine pẹ̀lú inverter tó lágbára tí ó mọ power rẹ̀ ẹ lè gbé fún wọn bẹ́ẹ̀.
2: Ẹ̀rọ inverter tó lè power ice block machine níbikíbi tí mọ́tò bá ti lè dé even lórí omi a lọ ṣe fún wọn bẹ́ẹ̀. Àwọn ní àwọn customer tó jẹ́ pé wọ́n wà lórí ohun tó jẹ́ pé flying boat la máa fi gbé ẹ̀rọ inverter lithium battery solar panel wa gbogbo àti àwa gan fún ara wa tó jẹ́ òṣìṣẹ́ a kóra wa sínú flying boat a kọjá lọ sí orí omi lọ́hùn a kọjá lọ títí lọ dé Awóyẹ ọ̀nà tó jáde sí wíwọ orí lọ́hùn gbogbo bẹ̀ wọ̀nyí àwọn tó ní ice block machine wọ́n ń gbádùn lórí omi gan o.
3: Ẹ fún wa ní àdírẹ́sì àti nọ́mbà tó já tààrà sí ilé-iṣẹ́ yín lẹ́kùnrẹ́rẹ́.
2: Ní ilé-iṣẹ́ Maxonic Inverter and Solar Company Nigeria Limited ilé-iṣẹ́ yìí wà ní Block D Ondo State Industrial Park ní Ọ̀yàrúgulẹ̀ Market. Tí ẹ bá dẹ̀ fẹ́ kàn sí wa ẹ lè pe ẹ̀rọ alágbèéká 091 62 14 14 14.
3: A tún máa bá yín pàdé nígbà míì.
2: Ẹ ṣe gan.
4: On your track, set.
5: Wọ́n ń sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adàbàgbéra ó fò bá wọn lọ́nà ó tún fi wọ́n sílẹ̀. Adàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

gbígbọ́ nígbàgbọ́ ṣe é wá. Ìdílé ọ̀tún lètò yìí ti ń kọ́ wa lọ́nà tá a gbà kídìlé wọn lè dúró re. Ètò yìí nílé iṣẹ́ ìránṣẹ́ ìdílé ọ̀tún family and Tabitha Empowerment Foundation IFTEF ń ṣonígbọ̀wọ́ ẹ̀ láti pàṣẹ Reverend Wọlé Afọlábí JP. Tinú ìjọ Biola Baptist Church Mission Road nílùú Ọ̀rẹ́. Ẹ má pèrè kẹ́ ẹ fi tẹ́dì yìí ká tún jọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀nà tí ò ní mú kídìlé wọn dàrú. Ẹ kú kalẹ̀ sàmà ìdílé ọ̀tún balẹ̀ pẹ̀pẹ̀.

0: Ìdàbà 88.9 FM.
1: Bàbákẹ́rẹ́ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaija ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbákẹ́rẹ́ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbákẹ́rẹ́ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ́sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbákẹ́rẹ́ wa bàbákẹ́rẹ́ wa wà pé mi débẹ̀.
2: Mo kí onílé mo kí àlejò ànífàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Babakerewa aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street
4: nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777.
5: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ̀ ò gbéra dáadáa, àgbò rẹ̀ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ̀ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
5: Ibẹ̀ ni wà tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà oríkèríkè aláǹrọ̀ ni aláǹjẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
5: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi àbí lọ́ba ẹ̀rẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún rọ ẹ ni oríkèríkè ara ń rọ ẹ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀ tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀ tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Babangana Babakerewa.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Phone number mi 08164122777.
5: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.

0: O sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park máa balẹ̀ sí
1: ìlú Adó-Èkìtì ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawe Road ní Adó-Èkìtì.
2: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pèrán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá. Wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kí inú obìnrin dùn tí ò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apáàlùṣe inú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo.

0: central mosque.
1: Àwọn kan ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́lẹ̀dùmarè máa fún ọ ní ogun tó máa bá ọ lára mu.
2: Ẹ kú déédéé ìwòyí o, èmi Ayafẹ́mi Alágbò ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
3: A máa balẹ̀ sí ìlú Adó-Èkìtì ní on the 27 títí di on the 30.
2: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti wẹ́ tó ò réyàn pè rán níṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbò tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbò. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbò dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bá ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
4: Ní on the 27 di on the 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawe Road ní Adó-Èkìtì.
0: A ní ọ́fíìsì ilẹ̀ Hausa, níbo nílẹ̀ Hausa, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yola. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ogbolafọ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jà fàní Fẹ́mi Alágbò. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kọ̀ tẹ́ ní pé Fẹ́mi Alágbò aṣẹ́ o, ogun tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbò kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbò. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
5: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n ń wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: ṣe lójú iná léwu ra ń rún àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ọ̀dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ìjọba kọ̀lẹ́lógún.

0: apostle Esther Badejoko Oluwagba mi lowo iya tun ti de ninu odun eyi o lati tu oruko re se ninu ipade adura ni Oluwa gba temi ro eyi ti o ma waye lati ojo ikini ti di ojo ketala osu kefa odun 2026 ni ori oke Oluwa gba mi lowo iya kilometer 4 Adoowo Express Road Akure eyi ti a pe akori re ni a o pe mi ni oruko tutun opolopo iranse Olorun ni Olorun yo ma lo ko re ni ojo na lara won ni Prophet Ezekiel Akinbiyi Mark Evangelist Wale Adeleye Pastor Oluwaju Itan Pastor Akinbodewa ati opolopo iranse Olorun be ni ogoro awon olore mi yo wa ninu ipade adura yi lara won ni Apostle Elijah Akintude Olorun so be Prophetess Dr. BC Alawiye Aluko Bukola Akin Ade Senwele Jesu olugbalejo agba ojo na ni Prophetess Dr. Anu Oluwapo Olorun Sola eyi tin se are ijo igbala ti Christ lagbaye OIPC 2026 I shall be called a new name.
1: Egbe Sunday Ademule Tulu se Oran ma lu take Oran ma to bere Oyo Ipanta lakere May 28 Ohun ero ti abere pelu gbalibade May 29 Ohun ache goropa egbe Sunday Ademule o ko hun lute May 30 Ohun ache kagbero dupe rojo mu dagba soko lute Olola Gomina Ondo Dr. Lucky Orimi Saye Dariwa Ohun special guest of Ọnọjọ ne His Royal Majesty Obade Jimmy Adua Lagbado Agiri Lalase Ogoga Afrikara Chairman Ekiti State Council of Oba Ati kabiyesi oliye re His Royal Majesty Oba Motunde Alabi Biyun Adako Ireji Second Omo Royal Fathers of the Day Chief Rotimi Benjamin Ibidapo OOF Di Ari Atulu Se Ofowo Kido Atari Akile Odua Ile Ohun Chairman 2026 Ero Lansha Kute Development Senator Olajide Ipinsagba PAG Member Representing Ododo Senatorial District Ati Honorable Emmanuel Oluwamiyan Adelegbe Member Representing Owo Ose Federal Constituency Omo Guests of Honor Ero Planning Committee Idomope
2: Before this time next year, you will come carry your babies.
3: For babies and miracles 2026 loluwa ti pinu lati sanu gbogbo ni kojipo akori itodu ini ori ofe lati bori eto yi o ma bere ni ojo Wednesday ojo 27 si ojo Sunday ojo 31 osu karun ninu odun ti a wa yi bi awon alale to wa yo se ma lo ni yi ni owuro o ma pade lago 6 owuro to ba di losa lago 12 ni asale a ma pade lago 5 ojojumo to ba wa di ni soru lago 11 ibi ta ti ma pade ni RCCG Glory Arena Saint Auditorium opposite Echo Bank Redemption City Mowe Ogun State Àwọn ikọ̀ àtìlíjú Ọlọ́run ti wà níkàlẹ̀. Àwọn bíi Pastor Mrs. Olú Adébọ́yè, Pastor J.F. Ọdẹ́ṣọlá, Pastor Dẹ́kunlé Olúwaṣẹ́rú Emmanuel, Oban Coordinator, àwọn olóyè ẹ̀mí Evangelist Bọ́lá Rẹ, Yinka Láṣeyọrí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọkọ̀ fẹ́ àti àyẹ̀wò fẹ́ bẹ fáwọn tó ń wojú olúra fún ọmọ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè sórí nọ́mbà yìí 08036436747 08036436747. Ẹ wá gbọ́ orí ọ̀fẹ́ láti borí Jésù lolúwa.
4: Jisade generator tutu ko mo won le re yi washing machine tutu atero amunawa solar jisade o de ni ko sowo ta ma fi pare ise yi ma ton mi
5: Eton ke gugu electronics tutu to won ni ile mi lasiko yi Retida Property Enterprise lo se Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi. Lórí ara ọ̀tọ̀. Ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀díẹ̀ tí wọ́n gbédé. Buy now and pay later. Wọ́n ó ti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ní Retida Property Enterprise. Ìdá 40% péré ló máa san. Lórí èyíkéyìí electronics, TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% péré ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Tàbí lóṣooṣù ọ́fíìsì wọn kalẹ̀ sí number 39 Odokoyi Street ní Mọ́mí Ṣeun Trading Store Àkúrẹ́ ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08061931283 Retida lónìí máa sanwó díẹ̀díẹ̀ kò sí nira.
6: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ sídìkì ẹ̀ láyé ń lọ sàn díadíẹ̀ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ ogun mátà lọ́pọ̀ kó má ra láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé lọ. Kọ́ntù bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi kan ló ń ta lọ bá sídìkì ẹ̀. wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀ oṣooṣù ní fúníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowókùn wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
7: Láti àfin kábíyèsí ọba Yísà Abuola ni pẹ̀kun Fákìtì ìlú Arigidi àkókò ni mo ti ń bọ̀. Níbi ìpàdé àwọn olóyè ìlú Arigidi tí wọ́n ṣe pẹ̀lú kábíyèsí aláyélúwà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìtẹ̀síwájú ìlú Arigidi ni ó jẹ àwọn olóyè àti kábíyèsí lógún. Látàrí ìgbẹ́jọ́ Supreme Court nílùú Àbújá níbi tí a ti jáwé olúborí. Ní ajé ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún yìí. Wọ́n pẹ̀lú bí omi ìṣọwọ́. Ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá kan kó ara wọn jọ lẹ́yìn ìgbẹ́jọ́ yìí. Bákan náà ni wọ́n dìgbà pa tí wọ́n ń bèèrè yòófẹ́ gèé kiri wípé. Ilé ẹjọ́ ti rọ kábíyèsí lóye. Wọ́n sì ti bẹ́ẹ̀ rókò àfin ọba Yísà Abuola ní pẹ̀kun so. Ìrọ pátápátá tí ó jìnà sí òótọ́ ni ọ̀rọ̀ yìí. Ẹ má ṣe jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ tọná fún yín. Ọlọ́run bẹ lẹ́yìn kábíyèsí ọba Yísà Abuola ní pẹ̀kun. Àwọn alálẹ̀ ìlú Arigidi ò padà. Àwọn ará ìlú dúró digbí torí Ọlọ́run bẹ lẹ́yìn olóòótọ́. A fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé kábíyèsí ọba Yísà Abuola ní pẹ̀kun ṣe ń bẹ lórí àpòrí lánàá lónìí àti lọ́la lágbára Olúwa. Ìlú Arigidi yóò sì máa tẹ̀síwájú. Gbogbo olóyè ìlú Arigidi ni olùkéde.
8: Iléeṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
9: Sísun láyé bá sísun ṣáàlà.
8: Ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yìn ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yìn tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní Mass Fashion Studio wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo ẹ̀yìn ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 Mass Fashion Studio ẹ dẹ́wà wò lónìí ẹ rí pé rere ń tolúwa.

0: tí ẹ̀yẹ ní dúró lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀n yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo nìwọ náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àfíà ojúbọ.
4: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tòní jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kò ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún yíyálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní yìí rà anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun eh ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okonla e ba mi ki gbogbo awon ara le
5: e ku dede woyi o eyin ara le oruko mi ni abdulakim okonla gege bi olotu se daruko application asiriola oni agbua ba
4: okay.
5: Ti ama si CDK CD CARE application ni je pe ti e ba ti ni ori phone yin en ya anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe tede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
4: kini yo ko ma se pe fe gbe won ma ra
5: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
4: eh mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won wa mo sanwo ku die die bawo won se se
5: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
4: eh kini idi ti e fi se ba npe kawon yan kokko san wule die e to di pe egbe oja fun
5: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo san wo lo
4: ti
5: olotu en ti wo si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun olanfani ki won lo wo ru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu ati ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan koni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
4: nibo ni office yin
6: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
5: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
7: e pe CDK sori number yi 070-7454-2995 lekan si 070-7454-2995
5: e seun olotu
4: oro leti gbon lati enu ogbeni Abdulakim Okonla teje asoju CDK iwa na magore loni o le bade to ni dukia
8: ore wa kini re to roju koko bayi
9: wo ore o su mi o je iya isese petan lori phone ni o ni gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan

àkọ́kọ́ láti bí ọdún méjìlélógún sẹ́yìn lẹ́yìn tí wọ́n na ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace pẹ̀lú àmì ayò méjì sẹ́yọkan. Ìyẹn ṣe ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ọ̀hún ni wọ́n gbé ife ẹ̀yẹ náà lónìí lẹ́yìn tí èyí tó mú kí àwọn agbábọ́ọ̀lù àtàwọn tó jẹ́ olólùfẹ́ wọn káàkiri àgbáyé kí wọ́n tó ṣe ayẹyẹ ìtàn míì eléyìí tí wọ́n fi balẹ̀. Ǹjẹ́ ibi tí àrìmọ̀ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní Ayọ̀lá Fátọkùn lólóòtú ìròyìn ọ̀pẹyẹmí jọ̀ọ́dà nùmùwá sétìgbọ̀yìn orun ayọ̀ lásùn ó dàárọ̀.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Life is good on Adaba FM.

0: bàbá òkè ògùn
1: ògbólògbó àgbà ọdẹ abàgọ tiẹ mi
0: tọwọ adágọ jìnnì oníṣègùn ìbílẹ
1: tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hunun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo
0: bí ìkẹdọ máa mú àmúgbó rere
1: kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun
0: ni ayé pọn omi burúkú sí nínú
1: kókó ẹlẹ́nà máa kọ́ni lójú
0: bàbá òkè ògùn
1: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò
0: bàbá òkè ògùn lẹni náà
1: àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
0: ọdẹ ìjùsà
1: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
0: wọn náà gbéra ńlẹ̀
1: mọ́kàgúlú túkú
0: bàbá òkè ògùn
1: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
0: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifóònù 08 24 91 36 69
1: bàbá òkè ògùn
0: àgbàlagbọ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69
4: Àlàáfíà ara wo ni di fi

0: ọjọ́ Sunday lè ní ìsinmi aláyọ̀ láàmọ̀ sí Sunday tó ní òní ìjọ kan tó kù fún alókè. Lórúkọ àwọn aláṣẹ ìkùnrin àdàbà àti lórúkọ bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀. Wọ́n wà ní nọ́mbà 4 Dúdúyẹmí Lane opposite to Emekun Grammar School Lakure Nbí. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ló ń mójú ewé àtegò débi kà sí nǹkan. Bàbá pe ewé làárọ̀ àjẹ́bí mọ̀nẹ́wà kó tó dalẹ́. Ẹnì kóso tó kù lókè pẹ̀ láàkó ìtí ṣàmúlò ewé àtegò.
1: Inú bẹ̀rẹ̀ sí àjẹ́ fọ́sọ̀.
0: Ẹlẹ́dùnmọ́rè lọ́dẹ ewé lọ́dẹ egbò tó fagbára sínú ẹ̀. Gbólójú èèyàn tó ń mú okurúkọ tẹ́wé àtẹgbò jẹ́ o.
1: À ń jẹ fọ́sọ̀. Inú bẹ̀rẹ̀ o.
0: Sẹ́sìn tó ní a máa lo ewé àtẹgbò.
1: Inú bẹ̀rẹ̀ sí.
0: Bẹ́ẹ̀ èèyàn bá ti jẹ̀fọ́ àtẹwé dún ewé lọ jẹ́.
1: Ayé gbà wáyé. Èèyàn
0: tó jẹ pákítọ́ jẹsùn egbò náà lọ jẹ.
2: Ìlà ti máa ṣàyẹ̀yìn sí o.
0: Nọ́mbà 4 Dúdúyẹmí Lane opposite to Emekun Grammar School lẹni tó mójú ewé àtegbò tí ń pè tí sì ń dà ń wà. Nọ́mbà tó lè pe bàbá òkè ogun àgbàlagbọ́dé oníṣègùn ìbílẹ̀ sí ni 08094913669 08024913669. Kíní ń ṣe ọ́ tọ́ kàkúnṣòro tọ́ wá rò páyàn mọ́ tiẹ̀ yàtọ̀. Tẹ́lòmíín bá rìnrìn àrìn pé bèbá yìí yọmọ mi hẹlẹhẹlẹ àlàáfíà rẹ ti di fẹ́ afẹ́ ewé àtegbò kájú ẹ̀. Ẹ̀mọ̀bìnrin mi ń bẹ tẹ́ ẹ bá rí báyìí ẹ mọ̀ kí ni pé ọ̀rẹ́ òun wọ́n sọ̀rọ̀ láyọ̀ àsọ̀kalẹ̀ àǹfààní bẹ́ẹ̀ sì ni kò sóyún nínú ẹ̀. Jáde sọ̀rọ̀ ara rẹ o. Bọ́mọbìnrin mi ṣe rẹ wà tó kò sì ní lọ́kọ bàbá ti lámọ̀ lẹ̀tàn bíi gígẹ́dú wọ́n gbé jùlẹ̀ bíi igi eléra ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọbìnrin mi àtọkùnrin wọn ti ṣègbéyàwó ọjọ́ tipẹ́ lọ́kọ láyà wọn ò sì rere gbéyàwó. Ayé ti ń pẹ lòmíì lágàn wò ó ṣàgan o ìdádúró ló ní o. Ètí ó fa ìdádúró ni bàbá òkè ogun. Àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ó lo ewé àtegbò láti ṣe àwòtán àti àmúkúrò rẹ̀ lọ́lẹ̀ ayọ̀ ọba sọ́nà ìwọ náà bàdàn lọ́mọ. Ọgbọ̀mọjọ́ ó finú sọyún ó sì fẹ̀yìn gbọ́mọpọ̀n á wà á jẹun kúmọ nílé yín agbára aláwòrábí. Ẹlòmíín rí spiritual problem tiẹ̀ bẹ́ẹ̀lòmíín ṣe kàwé tó kò sì ní ríṣẹ́. Ẹlòmíín bẹ ìkórira ni wọ́n fi sáré bọ́bá pàtẹ kò ní kà bọ́wá ṣe kò ní ríṣẹ́. Ẹlòmíín kàwé títí yóò máa fi brown envelope kó CV káàkiri ni yóò máa sọ ìbólágbolé bẹ́ẹ̀ yẹ ọ̀pẹ́ rẹ̀ ṣẹ́ ti gbó bí okun ṣẹ̀kẹ̀rẹ̀kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀. 08024913669 08024913669 nọmba tẹ pé bàbá òkè ogun sínú ṣọlá kẹrẹmí olókìkà ló kọ mi ẹjẹ ní dókè ló mú padà bọ ẹkú ò kalẹ.
3: Káwọn máa ṣe fàìsàn ọgbà ní ayé wa káwọn lálàáfíà
4: bàbá òkè ogun ògbólógbòó àgbà ọdẹ abàgọ tí ẹ mi.
5: lọ́wọ́ adágọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀.
4: tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí ìhunu lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo.
5: bí ìkẹ́dọ̀ máa mú àmúgbó rere.
4: kábàánì bẹ́lọ̀n lórí àwọn ojú ọlọ́run.
5: ni ayé pọn omi burúkú sí nínú.
4: kókó ẹlẹ́nà máa kọ́ ni lójú.
5: bàbá òkè ogun
4: àgbọ̀jẹ́ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò.
5: bàbá òkè ogun lẹni náà.
4: àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe.
5: ọdẹ ìjùsà
4: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ.
5: wọn náà gbéra ńlẹ̀.
4: mọ́tàgúlú túkú.
5: bàbá òkè ogun
4: àgbọ̀dẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀.
5: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́.
6: tẹlifóònù. 08024913669.
4: bàbá òkè ogun
5: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
6: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024913669 08024913669. àlàáfíà ara wo ni di fíafíà.
1: yóò bá ṣòrí ẹni ayé ayé ayé ayé tàwa o ayé ìjọ àpẹẹlẹ o.
0: mo fe ko teti bele je ko gbo mi ko metile gogo laba lori eto lale tini mo fe ka si pele oro sira wa leti ka jogbara wa moran kan tabo mi ile aye ta wa nbe inira o se lo gba olodum mo fara ni o ba se lepo won tu awon kan won lo ka bi merin won sin fulu tanki moto won kilo de awon kan se nbe won

0: Ìlọ́rùn àgbẹ̀ ikú ban ló kú o. Bàbá náwó náwó owó tẹ́ ń kẹlẹ̀ láti rì kọ́fà òkú ọmọ ẹ̀ láti gbà wípé torí pé ọmọ ẹni kú ṣáájú ọmọ ẹni náà lọ o. Ọmọ Nàìjíríà bá a ti ń ṣètò yìí orí wàhálà yìí ni wọ́n wà o. Abiyamọ ẹ̀kọ́ ọmọ yín o, torí ò ní kọ́ torí ọ̀la ni. Ọmọ ń kẹgbẹ́ òbí ò fura, ọmọ wa sọ fún yìí wípé ọmọ kékeré ó lòun fẹ́ lọ dálébọ̀n fẹ́ lọ ọmọ ìṣẹ́ǹbì kan. Ẹ sì gbá láàyè òbí mi ń bẹ iṣẹ́ àlùjẹ́ni náà ni ó ṣe ṣùgbọ́n ọmọ ni ó mú wọná torí pé kò tọ́jú ọmọ tẹ́lẹ̀dùmarè fún un àfúnunsọ ńlọmọ jẹ́ o ẹlẹ́dùmarè ó bèrè lọ gbogbo wa. Ọmọ Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ta lé òní rè é. Nọ́mbà tẹ́lẹ̀ pé àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ògùn sí fóunkóhun lágbára aláwòrán àbí pọ́mọbìnrin mi ṣe rẹwà tó kò sì ní rọ́kọ bẹ́ẹ̀ lòmíín ṣe kàwé tó kò ní ríṣẹ́. Ayé ń bẹnu ayé o, àṣàlàyé fi dẹ́lòmíín lọ́la ìgbésí ayé ònírò ṣe ń lò gba ọlọ́run mọ́fà àìsàn sí wá. Ọmọ Nàìjíríà 08024913669 08024913669 nọmba bàbá òkè ògùn àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ nu. Bóyá níṣẹ́ tẹ́ ẹ fẹ́ bẹ̀mí tàbí ẹni ṣẹlẹ̀ kẹ́ ti ṣẹlẹ̀ ládùúgbò yìí tẹ́ fẹ́ ká nà sórí àtẹ́gùn ká ọmọ Nàìjíríà ó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tàbí ẹni ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ sí tẹ́ fẹ́ ká gbé sátẹ́gùn. Nọmba tẹ́lẹ̀ pè mí sí tàbí ẹni ṣẹ́ tẹ́ ẹ fẹ́ bẹ̀mí bóyá òde yìí tẹ́ ẹ fẹ́ ṣe tó lágbára mu NYMC tó dáńtọ́ ẹ pè mí owó kékeré mò ń gbà. Ẹ bá ti rí epo sí mọ́tò mi tẹ́ ẹ sì san tíbì mò ń bọ̀ lágbára láwù. Nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí rè 07039582607 07039582607 07039582607 ìṣẹ̀lẹ̀ ta lé òní rè ọmọ Nàìjíríà kára aláyọ̀ ká pàdé ní rè ká má dùlódì lẹ́yìn ara wa á pàdé lọ́jọ́ mẹ́jọ o títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ẹ̀yin ò ní kú ẹ̀mí náà ò ní kú o àjọ fa ẹ̀kú dẹ́gbẹ̀rẹ̀ alágbára aláwòrán bí ìṣọ̀lá akẹ́rẹ̀ mi ó lé kínka lóko mi o ọjọ́ mẹ́jọ.
1: Bàbá òkè ògùn ògbólògbó àgbà ọdẹ abàgọ̀ tí ẹ̀mí ẹ̀
2: lọ́wọ́ dàgbà ọ̀jìnì oníṣègùn ìbílẹ̀
1: tó ń lo ewé àtegbò fi sọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo
2: bí ìkẹ́dọ̀ máa mú àmúgbó rere
1: kábàánì bẹ́lọ̀ lórí àwọn ojú ọlọ́run
2: ni ayé pọn omi burúkú sí nínú
1: kókò ẹlẹ́nà máa kọ́ni lójú.
2: Bàbá òkè ògùn
1: àgbà ọjẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò.
2: Bàbá òkè ògùn lẹni náà
1: àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
2: ọdẹ ìjùsà
1: pàdé olúbíkì ìjọsí ló fi ń sígbárí oríire fún tẹrú tọmọ
2: wọn náà gbéra ńlẹ̀
1: mọ́kàgúlú túkú.
2: Bàbá òkè ògùn
1: àgbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
2: àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifóònù 08024913669
1: bàbá òkè ògùn
2: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí number 4 Dúdú Yomi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024913669 08024913669 àlàáfíà ara wo ni di fíafíà.
5: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáì ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹ̀ra tiẹ̀ kọ́sùn
6: julo ope eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kikun aya tin lu pipi pipi ma le gba pa ma le gbese owa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe

0: tẹ̀lé kì í ṣe ti bàbá kéré wa wa pé mi dé bẹ́ẹ̀.
1: Bàzó ọlọ́run máa járó bò ń àìsàn.
2: Mo kí onílé, mo kí àlejò, àní Faisan Lògbà. Orúkọ ti èmi ni Bàbá ń gana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọ́mbà mi 08164122777.
4: Kí ni àwọn mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gunlá.
2: Bàbá Kéré
3: wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Ibẹ̀nu wa. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Bàbá ń gana, Bàbá Kéré
3: wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọ́mbà mi 08164122777.
4: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Bàbá ń gana, Bàbá Kéré wà. Fóònù nọ́mbà mi 08164122777 08164122777.
5: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Adabe FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 08030414344. Ronke sórí 07035295755. Tàbí Grace sórí 08.

0: àgbàlagbà ètò
1: tí ọ̀rọ̀ ọlọ́run ti ń jáde lọ́tún lọ́tún.
0: Hour of truth.
1: Wákà tí ò títọ́.
0: Ti gbẹrẹgẹdẹ ti ń gbiná tí lálà ti ń wò.
1: Ó dé lákọ̀tún sá.
0: Ètò bàbá ètò.
1: The hour of truth.
0: Wákà tí ò títọ́.
1: Láti ìjọ
0: First Baptist Church.
1: Òkè dọ́gbọ̀n wọ̀.
0: Ọ̀jọ̀jọ́ Sunday.
1: Ó máa balẹ̀ bàgẹ̀ sórí agbágbé àdàbà.
0: 88.9 FM.
1: Láago méjọ àbọ̀ ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn alẹ́.
0: Ọ̀jọ̀jọ́ Sunday ni o.
1: The hour of truth.
0: Wákà tí ò títọ́.
1: Ibi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìríjú rẹ̀.
0: Reverend Dr. Joshua
1: Oládàpọ̀
0: àti màmá wa Fúnmilayọ̀ Oládàpọ̀
1: láago méjọ àbọ̀ sí aago mẹ́sàn.
0: Ẹ má mi ṣe.
1: Nítorí Ọlọ́run máa rán ọ̀rọ̀ rẹ̀ sí yín.
0: Nítorí pé
1: ó rán ọ̀rọ̀ rẹ̀.
0: Ọ̀rọ̀ rẹ̀ sì mú ọ lára dá.
1: Fún àdúrà àti ìmọ̀ràn.
0: Ẹ pè lórí 080-3745-3962.
1: O ní ìrere Jésù tí máa dé olú ọba ní Ṣọlá bàbá ìyẹrẹ.
0: Ọmọ ọba Olíbalẹ̀ tìlú ìyẹrẹ ni ó máa tukọ̀ ètò náà.
1: Wákàtí

0: ìránṣẹ́ Ọlọ́run alaye Reverend Dr. Joshua Oladapo àti màmá wa Funmi Oladapo tí mo tún kí wọn kú oríire fún ìtẹ̀síwájú nínú ọ̀nà ẹ̀kọ́. Ọlọ́run yóò fún wọn ní àlàáfíà àti ẹ̀mí gígùn láti ṣe àṣeyọrí ní orúkọ Jésù. Ó ní ìrere Jésù Jìmádé Olúwọba ní Ṣọlá bàbá ìrẹ́ àtúkọ̀ ètò tèní. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ fi àdúrà ṣáájú ohun gbogbo.
1: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ fún àkókò ìṣeyẹtì yìí níwájú yín. À ń béèrè fún gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ ọ̀rọ̀ yín lọ́sọ̀ọ̀sẹ̀. Bàbá ẹ ṣe wá ní alábùkú fún
2: àmì
1: àti olùṣọ́ àti olùgbọ́. Bàbá ṣe wá ní èròjọba ọ̀run. Iná mọ̀jọ́jọ́ lè ṣe yọ. Ẹ ṣe pẹ̀tì gbàdúrà wa. Ní orúkọ Jésù Olúwa wa. Orúkọ mi ni Àlùfáà Ọ̀mọ̀wé Joshua Oladapo. Nọ́mbà mi sì ni 08037453962. 08037453962.
2: Oladapo Olúwa Funmilayọ̀ ni orúkọ mi. Ní òní, ohun tí a fẹ́ gbéyẹ̀wò, kí ni àkòrí ẹ̀?

0: messages.
1: Ní àwọn iṣẹ́ ìránṣẹ́ ètò ẹgbẹ́ a ti ṣe sẹ́yìn.
0: Which have to do with the end time.
1: Èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ìgbà ìkẹyìn.
0: We have talked about the rapture.
1: A ti sọ̀rọ̀ nípa ìgbàsókè.
0: And the second coming of Jesus Christ.
1: Àti bíbọ̀ Jésù Kristì lẹ́lẹ́ẹ̀kejì.
0: We have looked at the resurrection of the dead.
1: A ti gbéyẹ̀wò àjínde àwọn òkú.
0: We have also looked at the Christ millennial reign.
1: A tún ti gbéyẹ̀wò ìjọba ẹgbẹ̀rún ọdún Jésù Kristì.
0: As well as the great tribulation.
1: Bẹ́ẹ̀ náà la gbéyẹ̀wò àkókò ìpọ́njú ńlá.
0: We want to look at the end time warnings.
1: A fẹ́ gbéyẹ̀wò kí ni àwọn ìkìlọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìgbà ìkẹyìn.
0: Which will be the rounding off of this message.
1: Eléyìí ni ó sì mú kí iṣẹ́ ìránṣẹ́ yẹn kó wá sí ìparí.
0: So we are going to look at 1 Timothy chapter 4, 1 to 5.
1: Ṣùgbọ́n èmi ń tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́. Wọ́n mọ fiyèsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù nípa àgàbàgebè àwọn tí ń ṣèké àwọn tí ẹ̀rí ọkàn àwọn tìkára wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó àwọn tí ń dáni lẹ́kun àti gbéyàwó tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tí ó mọ òtítọ́ nítorí gbogbo ohun tí Ọlọ́run dá ni ó dára kò sí ọ̀kan tí ó yẹ kí a kọ̀ bí a bá fi ọpẹ́ gbà á nítorí a fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà yà á sí mímọ́.
0: Ecclesiastes chapter 3 verse 1 to 2.
1: Olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìgbà bíbí àti ìgbà kíkú ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn.
0: Hallelujah.
1: Amen.
0: Bible is talking about the latter times.
1: Bíbélì sọ̀rọ̀ nípa òpin ohun tí ó wá ṣẹlẹ̀.
0: So all the messages you have been taking since the beginning of this message.
1: Gbogbo àwọn iṣẹ́ ìránṣẹ́ tí a ti bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò nígbà tí a ti bẹ̀rẹ̀ yìí.
0: Are the events of the latter time.
1: Eléyìí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní òpin ayé.
0: Which means there is time for everything as the Bible says.
1: Èyí tó túmọ̀ sí pé olúkúlùkù ohun ni àkókò wà fún.
0: In Ecclesiastes chapter 3:1-8.
1: Nínú iṣẹ́ àmì oníwàásù orí kẹta ẹsẹ̀ ìkíní sí ìkẹjọ.
0: Bible make us to understand that there are different times.
1: Bíbélì jẹ́ kó yé wa pé oríṣiríṣi àkókò àti ìgbà ló wà.
0: That happen to every man on earth.
1: Èyí tó ń ṣẹlẹ̀ sí ènìyàn lórí ilẹ̀ ayé.
0: Which means that there's time for everything under the sun.
1: Ó túmọ̀ sí pé ìgbà wà fún gbogbo lábẹ́ oòrùn.
0: My listener out there.
1: Ẹ̀yin olùgbọ́ mi lóde níbẹ̀ yẹn.
0: There are different times.
1: Oríṣiríṣi àkókò ló wà.
0: That are to happen to every man on earth.
1: Èyí tí ó ṣẹlẹ̀ sí gbogbo ènìyàn lórí ilẹ̀ ayé.
0: The time we are talking about now is the latter time.
1: Àkókò tí a ń sọ̀rọ̀ yìí òun náà ni ìgbà ìkẹyìn.
0: So if you are to classify time based on what the Bible is talking about.
1: Tí a bá ṣe àlàyé àkókò èyí tí Bíbélì sọ nípa rẹ̀.
0: We read Hebrews chapter 1:1-2.
1: A ó ka ìwé Hebrews orí kìíní ẹsẹ̀ ìkíní sí ìkejì.
0: We are going to

0: nínú ọkàn wọn wípé kódà nínú ìgbòkègbodò táwọn ń lépa káàkiri àwọn tiẹ̀ lè pàṣẹ fọlọ́run gan kí ó sì ṣe gẹ́gẹ́ bí àwọn ti wí.
1: Luke 10:40 She came up to him and said, Lord, do you not care that my sister has left me to do all the serving alone? Then tell her to help me.
0: Fún àpẹẹrẹ nínú Luke oríkẹwàá ẹsẹ̀ ogójì, níbẹ̀ ni Màtá ti tọ Jésù Olúwa wá, ó wí fún un pé Olúwa, ṣé ìwọ kò tilẹ̀ bìkítà ni pé arábìnrin mi ti fi èmi nìkan sílẹ̀ láti máa ṣe gbogbo iṣẹ́ tí ń bẹ ńlẹ̀? Ngbà náà, ọ wá sọ fún un pé kí ó ràn mí lọ́wọ́ bí.
1: Martha imagines that her Lord is just like she is, but he is not.
0: Màtá ń rò nínú ọkàn rẹ̀ wípé bí òun ti ń rò bẹ́ẹ̀ ni Olúwa gan ń ronú, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá.
1: He is unknown by her. His heart remained hidden to her hurried footstep.
0: Lóòótọ́, Màtá kò mọ ìfẹ́ Ọlọ́run. Ìgbòkègbodò àásetòun kò jẹ́ kí ìfẹ́ Ọlọ́run ó di mímọ̀ nínú ọkàn Màtá.
1: Luke 10:41 Distracted with much service and worried and bothered about so many things was the Lord's description of her.
0: Ẹ wo bí Jésù Olúwa fúnra rẹ̀ ti ṣe àpèjúwe Màtá ní Luke 10:21 ẹsẹ̀ 21. Ó ní, Màtá, ìwọ ń ṣe àníyàn ohun púpọ̀.
1: The coming day of judgment will reveal many things done poorly.
0: Òtítọ́ ọbẹ̀ ni pé, ṣe rí lọ́jọ́ ìdájọ́ gbọ̀ngàn ó sọ o, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ó pamọ́ ní ìsìn ni Ọlọ́run yóò sọ di mímọ̀.
1: For some, it will show a few things done well.
0: Fún àwọn kan, ẹ ó rí i pé nǹkan díẹ̀ nínú àwọn nǹkan tí ni ohun tí wọ́n ṣe tí ó dára.
1: Fewer still will have a testimony of having done the one necessary thing in all of life. Luke 10:42 One thing is necessary.
0: Ṣùgbọ́n péréte ni àwọn ẹni tí ó jẹ́ wípé tí wọ́n bá yẹ gbogbo iṣẹ́ wọn wò, wọ́n rí wípé ohun kan tó ṣe pàtàkì ni wọ́n ti ṣe. Dájúdájú, ohun kan ṣoṣo ló ṣe pàtàkì jùlọ. Luke 10:42
1: Here is a definitive statement of what is essential.
0: Pẹ̀lú gbólóhùn ohun kan tó ṣe pàtàkì jù yìí, èyí fi hàn wípé nínú gbogbo nǹkan tí ọmọ èèyàn ń ṣe lórí erùpẹ̀, a pín sí ìsọ̀rí méjì.
1: This must be done. All else is optional and at best secondary.
0: Èyí túmọ̀ sí wípé ohun tó ṣe pàtàkì jùlọ ń bẹ lábẹ́ ìsọ̀rí àkọ́kọ́. Gbogbo nǹkan tó kù pátápátá lẹ́yìn eléyìí ni ó wà lábẹ́ ìsọ̀rí kejì.
1: We do not live this way.
0: Ṣùgbọ́n nínú ìgbé ayé wa lójoojúmọ́, àì tẹpẹlẹ mọ ohun kan tí ó ṣe pàtàkì jùlọ.
1: Devotion to Christ is not the compelling passion of our souls, yet it is the only necessary thing. Nothing else truly matters.
0: Kò sí ohun kan tí ó ṣe pàtàkì jù nínú ìgbé ayé ọmọ ènìyàn ju pé kí ó fi ọkàn àti ara rẹ̀ jìn fún Jésù Kristi Olúwa. Lẹ́yìn eléyìí, gbogbo nǹkan tó kù pátápátá kò ṣe pàtàkì rárá.
1: Yet we have not chosen this. We have run after foolish things which shall be taken away from us.
0: Ṣùgbọ́n ohun kan tó ṣe pàtàkì jùlọ kó la yàn láàyò, ohun tí wọ́n gbà lọ́wọ́ wa tá a lè mú jáde kúrò lórí erùpẹ̀ ń là ń sáré lé báyìí.
1: Luke 10:42 But Mary has chosen the good part, which will not be taken away from her.
0: Ẹ wo Luke oríkẹwàá ẹsẹ̀ 42. Ó ní, ṣùgbọ́n Maria ti yan ipa rere tí ẹnikẹ́ni kì í ó lè gbà lọ́wọ́ rẹ̀.
1: It will abide with her throughout everlasting day.
0: Ipa rere, ìpín rere tó ti yàn yìí, kò sẹ́ni tí ò lè gbà lọ́wọ́ rẹ̀, yóò bá wọnú sàré lọ, yóò jẹ́ tiẹ̀ títí ayé àìlópin.
1: Devotion to Christ is the only portion that a mortal soul will not have taken from him when he leaves this earth.
0: Ẹ jẹ́ kó lọ yé gbogbo wa wípé ìfara ẹni jìn fún Jésù Kristi Olúwa nìkan ni ọmọ ẹ̀dá èèyàn le ní tó jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó lè gbà lọ́wọ́ rẹ̀.
1: It is eternal life. Knowing the only true God is necessary. Nothing else in all of life falls into this category.
0: Ọwọ́ àwọn tó fi ara wọn jẹ fún Jésù Kristi nìkan, ẹni ó ní ìyà ìnípẹ̀kun, òun ni ó mọ Ọlọ́run kan soso náà. Wọ́n fi ara wọn jẹ fún Ọlọ́run lẹ́yìn eléyìí ni kò tún sí ń tó tún se pàtàkì tó eléyìí.

0: aṣálọ kọkọ jáde sí ọ.
1: Atality
0: prosit. Nínú ìgbẹ̀kùn tí ó wà.
1: Ìdábọ̀n
0: náà yóò wà. Ó yẹ jáde ń bẹ̀. Jáde ń bẹ̀.
1: Bàbá o.
0: Màmá yìí.
1: Kẹ́sọ́ bá.
0: Iṣẹ́ rẹ nínú ìgbẹ̀kùn.
1: Yà wákìn bàndé.
0: Ẹni ni kò jáde ọ.
1: Àyàmọ́
0: rẹ nínú ìgbẹ̀kùn.
1: Yàtúndé bàndé.
0: Mo pàṣẹ bí wòlíì. Inú ìgbèkùn tí àwọn ọ̀tá rẹ lérò pé wọ́n fi ọ́ sí.
1: In the bandage your enemy thought they have kept you.
0: Tí wọ́n lérò pé wọ́n ti parí iṣẹ́ wọn.
1: That they thought they have completed the assignment.
0: Tí wọ́n lérò pé wọ́n ti mú ẹ tán.
1: That they thought they have captured you.
0: Tí wọ́n lérò pé wọ́n ti borí ẹ.
1: That they thought they have overcome you.
0: Irọ́ ni o.
1: That is a lie.
0: Nítorí wípé.
1: Oh, because.
0: Nínú ìgbèkùn.
1: In the bandage.
0: Nínú ìgbèkùn.
1: In bandage.
0: Ènìyàn á tún máa gbẹ̀dúà.
1: People can still pray.
0: Nínú ìgbèkùn.
1: In bandage.
0: Ènìyàn á máa gbẹ̀dúà.
1: People can pray.
0: Torí gbogbo ẹ̀ bá lọ́jú pọ̀
1: sẹ́. Because when everything get tight.
0: Inú àdúrà yìí ló máa ń lọ.
1: It is in this kind of prayer you go.
0: Ṣé o lè gbẹ̀dúà kọ̀kọ́?
1: Can you get the first prayer point?
0: Ẹ mọ kígbe.
1: You be shouting.
0: Ayé mi jáde nínú ìgbèkùn.
1: My life go back to bandage.
0: Ògidì ayé mi gbọ́rọ̀ lù wá.
1: Àyè ti lè lọ bí
0: jáde nínú ìgbèkùn.
1: Jáde nínú ìgbèkùn.
0: Yesu Oluwawa.
1: Amen.
0: Ẹgbọ́n mi dáa dẹ́sà.
1: Mẹ sẹ́ndọ̀ tẹ́ntìblẹ̀.
0: Inú ìgbèkùn tó wà yẹn.
1: In that captivity you are.
0: Ayé ń wù ẹ́.
1: People are looking at you.
0: Nínú túbú tí o wà.
1: In that prison you find yourself.
0: Wọ́n mọ̀ pé àwọn ti dì ẹ́.
1: They know they have banned you.
0: Ìwọ ló gbúdọ̀ súnmọ́.
1: You must not slay.
0: O gbúdọ̀ súnmọ́.
1: You must not slay.
0: Ìwé ṣe àwọn apọ́sẹ̀lì.
1: The book of Acts of Apostles.
0: Chapter 16.
1: Orí ìkarùndínlógún.
0: Verse 25.
1: Ẹsẹ̀ ìkarùndínlógún.
0: Ó ní ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́.
1: Yes, sir.
0: Paul òun sílẹ̀ ń gbàdúrà.
1: Paul and Silas were praying.
0: Wọ́n bẹ nínú ìdè.
1: They were in captivity.
0: Wọ́n tún ń gbàdúrà.
1: And yet they were praying.
0: Ayé sọ pé ó ti tán fún ẹ.
1: People say it has come for you.
0: Wọ́n wo ibi tó máa gbégbá.
1: They are looking at your way out.
0: Wọ́n bí o.
1: Look at this place.
0: Mo mú ẹ lọ bìkan báyìí o.
1: I'm taking you to somewhere.
0: Bó o ṣe ń gbàdúrà yìí.
1: As you are praying.
0: Àwọn ọ̀tá rẹ̀ ń wò ẹ.
1: Enemy are looking at you.
0: Wọ́n mọ̀ pé ó ń gbàdúrà.
1: They knew you are praying.
0: Wọ́n mọ̀ pé ó ń lọ church.
1: They knew you are going to church.
0: Ẹgbẹ́ ọ̀kan tí Bíbélì sọ.
1: They are one of
0: the scriptures. Ó ní wọ́n ṣe ń kọrin ìyìn sí Ọlọ́run.
1: And they sing praise unto the Lord.
0: Àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn.
1: And the prisoners heard them.
0: Wọ́n tẹ́tí sí àdúrà rẹ.
1: They are
0: listening to your
1: prayer.
0: Wọ́n retí
1: ọjọ́
0: tí ó mú ẹ̀rí wá. Sínú ìgbèkùn. Ògidì ayé ti wà nínú ìgbèkùn.
1: Original life is
0: olú inú ti wà nínú ìgbèkùn. Bọ́dì nìkan rìn kiri ayé.
1: Kí wọ́n
0: kówó lé ẹ lórí kan òfin ṣe
1: business.
0: Gbèsè ló máa bábọ̀ mẹ́. Bó o ti ń gbowó gúrúmì tó fi ń san gbèsè.
1: As you are borrowing gúrúmì money to pay debt.
0: Aláwọ̀ ọ̀tá rẹ̀ ń wò ẹ́.
1: Your enemy are looking at you.
0: Ṣùgbọ́n Fasí 26 wípé.
1: Fasí 26 sẹ́.
0: Lójijì.
1: And suddenly.
0: Ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ.
1: There was a great earthquake.
0: Tó bẹ́ẹ̀ tí ìpínlẹ̀ ilé túbú mì títì.
1: Ẹjẹ́
0: mi ìpínlẹ̀ ilé túbú báyìí. Ẹjẹ́ kí túbú ọ̀pọ̀ ohun tó gbé mi.
1: Let the present for me put your swallow.
0: Ẹ mọ̀ kí
1: ó ṣá o.
0: Ẹ̀yin túbú àbáláyọ̀.
2: Ẹ̀yin túbú àbáláyọ̀.
0: Ẹ pọ̀ ògo mi tẹ́ gbé mi.
2: Ẹ pọ̀ ògo mi tẹ́ gbé mi.
0: Màrá gbàdọ̀ pàdé àmà náà. Ẹ máa kí gbé o.
1: Ẹ̀yin
0: túbú àbáláyọ̀.
2: Ẹ̀yin túbú àbáláyọ̀.
0: Ògo mi tí ẹ gbé mi.
1: Ògo mi tẹ́ gbé mi. Ẹ
0: pọ̀. Ìgbèkùn ilé bàbá mi.
2: Ìgbèkùn ilé bàbá mi.
0: Ìgbèkùn ibi mo ti fẹ́ yàwó. Ìgbèkùn ibi mo ti fi ọkọ.
2: Ìgbèkùn ibi mo ti fi ọkọ.
0: Ẹ̀pọ̀ olú inú mi tẹ́ gbé mi. Ẹ̀pọ̀ ìràwọ̀ mi tí ẹ gbé mi. Ìgbèkùn gbọ́rọ̀ olúwa. Ẹ tún wá lára mi o. Ìdè. Ẹ já lára mi o.
2: Ẹ já lára mi o.
3: I am angry in the spirit.
4: Oh, yeah,
3: the heavens are next to be wrong.
0: awon orun gbese orun amuba ti ase ti
1: heaven of failure and disappointment
0: orun ijakule
1: heaven of disappointment
0: ti won se mo
1: that has been shot against you
0: in the court of law
3: gbogbo ìpìyànà
4: every year stakọ
3: tó sílẹ̀kùn fún ogun lẹ́ni
4: a open door for battle today
3: nínú ayé ìwà àtọmọ
4: your life and your children
3: agbẹ́lẹ̀bù yanjú ẹ̀ agbẹ́lẹ̀bù parẹ́ agbẹ́lẹ̀bù parẹ́
4: ìpìyànà every year stakọ
3: tó sílẹ̀kùn fún ogun
4: a open door for battle
3: tó sílẹ̀kùn fún aseti
4: a open door for failure
3: tó sílẹ̀kùn fún ibi
4: a open door for evil
3: gbogbo ìpìyànà
4: every year stakọ
3: tó sílẹ̀kùn fún ibi
4: a open door for evil
3: nínú ayé ọmọ rẹ
4: life of your children
3: agbẹ́lẹ̀bù parẹ́
4: ayé rẹ ṣayé kọ
3: agbẹ́lẹ̀bù parẹ́
4: ṣe àtẹ́sùn bẹ̀rẹ̀ kọ
3: ẹ̀jẹ̀ jésù parẹ́
4: ṣe àtẹ́sùn bẹ̀rẹ̀ kọ jesus
3: ah as Ashishi ana.
4: So yes, sir, error.
3: Ashishi amu obiri ana.
4: Error of your parents.
3: Ashishi iwo ganga ana.
4: Your own yes, sir, error.
3: Gbogbo ashishi ana.
4: Every yes, sir, error.
3: To sile ku fun ogun nu aye re.
4: Odo baba ti yo na.
3: Agbele mu pare.
4: Ashishi ana. Your yes, sir, mister.
3: Amu obiri
4: of your parents.
3: To di eru ogun li olori.
4: I bless but to ojo.
3: Mo kade.
4: I am now.
3: Agbele bu o.
4: So.
3: Oya ko yi da.
4: Amen.
5: Yes, sir.
6: Super. What is change?
5: What is change you?
6: Do I wait?
5: What is yato?
6: Kadu olori.
5: Kabiyo.
6: 13.
5: 14.
6: 15.
5: 15.
6: 13.
5: 13.
6: 14.
5: 14.
6: 15.
5: Ati 15.
6: Super.
5: Yes, sir.
6: Mati wa olori oke.
5: Kabiyo.
6: Ni June 12.
5: Kabiyo olori.
6: June 12.
5: June 12.
6: Democracy Day.
5: Oh yes, sir. Benio.
6: O ma lagbara.
5: Kabiyo.
6: Ma bo.
5: O je ma bo.
6: Awon a ma fun awon kan lori ofe.
5: Yes, sir.
6: Aye ma wa. Ni ori oke.
5: Lati ri woli re.
6: Lati ri woli.
5: Kabiyo.
6: 12.
5: 12.
6: 13.
5: 13.
6: 14.
5: 14.
6: 15.
5: And 15.
6: Lori oke sioni.
5: Sioni.
6: Are moleku.
5: Are moleku ni o.
6: Di eru e.
5: Yes, sir.
6: Ma bo.
5: Ma bo ni lesha.
6: Ni lesha.
7: Yo dara fun o.
8: Amen.
7: Iwa ganga.
8: Larry.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

kábíyèsí elédùnmọ̀rí ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé ọlọ́run lánàá ọlọ́run lẹ́ni elédùnmọ̀rí nígbà gbogbo ọba tó lajú àfọ́jú ìwọ̀nù ó sì mọ̀ sí ọba ríro àlá wọléwọlé tí ń wonú ọpọlọ kábíyèsí elédùnmọ̀rí ó ṣe mo dúpẹ́ lórí iṣẹ́ mi lórí òwò mi nígbà gbogbo níbi gbogbo nígbà gbogbo ọlọ́run ó ṣe ìwọ̀nù ó mọyìn nígbà gbogbo ọlọ́run mi elédùnmọ̀rí èdùmọ̀rí ní sọlá fàgbẹ́ lókè ẹ̀gàn kúkú ní sọlá fún bàbá nínú oko ọlọ́run tí ń ṣàgàǹdọ́ lọ́mọ ọlọ́run ìwọ ni ó mọyìn nígbà gbogbo mọ́lọmọ́ ọmọ eléré ọdẹ ìtí ẹ̀rí ìtí mọ̀rùn ọ̀gẹ̀ ọ̀dà kàkà kókó àwọ̀ ẹ̀rí kẹlẹ̀bẹ̀ bó ṣe mọ́ọ̀mí pẹ̀yà ti rí ọdẹ mọ́ọ̀mí kẹrìírí gbogbo ẹ̀ wá tutù nímì ní jọjọ kanlẹ̀ torí tutù tutù là ń bá lé olúwẹ̀rí èdùmọ̀rí òsì ní jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbóhùn ẹnu mi rógun ìgbóná ẹ̀ẹ́ni rí gbóná nílé ẹ̀ẹ́ni rí lóko ẹ̀ẹ́ni rí lábàá yín gbogbo eléré ọ̀dẹ gbogbo ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn ẹ̀kú alẹ́ lẹ́lẹ́lẹ́ ẹ̀yin ìṣòwò wọ̀n yìí àtàjèrè lẹ́sìn mọ́ ta lágbára ọlọ́run ẹ̀ẹ́ni ṣàwúre lẹ́yìn gbèsè ọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀tá kílákà ayé kó bá mi lè jìnà sọ́dọ̀ gbogbo yín porogodo ìyàwó tí ń ṣe bí ọ̀tá ọlọ́run yóò yà yín yà bí lísì ẹ sì nírógun àdá ìjẹ lágbára ọlọ́run ọba mọ̀lọ́mọ́ mo ń kí yín lè ní pẹ̀ka alẹ́ lẹ́yìn ìgbà tí mo kelé èdùmọ̀rí ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé àwọn tí èdùmọ̀rí tó dálé ayé tán tó kolé wọn lọ́wọ́ mo tún kí yín ẹkú alẹ́ ẹkú dédé ìwòyí ẹkú gbogbo ìgbà lọ́nà ibi tí ẹ bá ṣẹ́dé ń bẹ̀ ń ẹ jẹ́ kí n ṣèbà lọ́wọ́ baálé ilé torí ta bá fẹ́ wọlé baálé ilé làkọ́kọ́ kí elégbèje àdó ògbólógbó ọkùnrin òjijì fi mo kí yín ẹ ǹlẹ́ ń bẹ̀ ń ẹ̀yin náà tún ni àfà ìpòkọ tí mo ń yọ kí n lé mú ẹ̀yin lají lóru mọ́gbẹ̀bẹ̀ baálé ilé ni mò ń ké sí oṣóònú ọmọ oṣóòta ọmọ oṣó tí ń lera wọn kiri inú koko mo kí gbogbo oṣólẹ̀ ọmọ oṣóòkù mo kí wọn gẹ́gẹ́ bí orúkí ìyá mi ọmọ oṣóòkù ọmọ àwòrò jèrò ọmọ erin jèrò wọlọ̀ ṣán gangan rin gan àwọn ọkùnrin ni mò ń ké sí ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń ẹkú bíbí ire bá a bá fẹ́ wọlé ta bá kí baálé ilé tán á mọ kí ìyálé ilé ògbólógbó obìnrin abàrò mẹ́fà mo kí yín ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń baálé ìyálé ilé ẹlẹ́gbẹ̀rin gbákọ ògbólógbó obìnrin abàrò mẹ́fà ògbólógbó obìnrin mo kí yín ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń àwọn tún la mọ̀ ń kì ní òjijì fíì ló gbà sọ mọ́ balẹ̀ ò lè jeléje bàìbàì mo bẹ̀ yín ẹ mọ́ wa kọ̀ nínú mi ẹ mọ́ jẹ́ kí tilẹ̀ ó pọ̀ ju tẹnu lọ mo kí yín ẹjẹ́ ń rí ṣe ẹjẹ́ ń rí jẹ ẹjẹ́ ń rí mu torí bàbá wa kí wọ́n tan ẹ mọ́ gbàgbé òbí tó bí ẹ sílé ayé mọ́ lọ mọ́.

asan gegege atago omo eleye kekere atago ma bigbe sasara ninu oko da won tori oke wale apa lonu alaja ogun bi yi ti mo wi yi ti rebere igbe sokan soso omo alawe to tori wiwe to fakuro soja ile mo gbo ohun so ohun ri sugbon ogun bi yi lo lo sorun ogun dele nbe laye baba to bi mo lo mo ode yinka adeyemi agbohun to dun gori gideran ko mo lo mo emi na re mo lo n teyin bo nile baba mi tun lo n to le o le gbe ajo ti ere ba kere a mo so yi hun lori agbagbe mo se ba lowo ya mi olomu oyin omo soku omo awuro jero omirin jero wo lo san gangan rin gan ya mi le omo luode ogunle ye omo ogunle ye oluode ogunle ya de gbederin sika tan soju anu aniwo mo logun ka amo apere ka tin mi lolo mi lolo mi lolo mi lolo ji aja omo akole bawa se ti ele baba ti mo wi na ti rebere igbeso kan soso won fi mo lo mo odeyin karo le dara won kin la npe ni le bawa leti odo ojo ti re ba kere ti baba kan gba e si mo gbo yin mi yin mi lenu omo tin korin ode kiri alade obi irun mo le tin gbenu radio doyun moyun mu gbogbo eyin ololufe mi mo ki yin enle nbe ohun are olawale aboyeji isanluye yo ma jokogun are gbogbo awon abalaye o se sunday ire wole bonbol ibadan oluode general bi nba dolukosi ni gbogbo ijebu ni won wa e mo jere ode ba je yin ni e to de se gbogbo professional hunters enle nbe ohun mo lo mo omo baba elere ode ni fon riro riro lori afefe kiri ẹyin torí omi mo kìyìn mo kìyìn nbẹ hun mẹjọ bóró sí nbẹ lálàáfíà ara olúọdẹ ní í ṣe a balógun olúọdẹ lókìtì pupa ẹ mọ jẹrẹ ọdẹ ó bà jẹ ẹyìn ni ẹ tọdẹ ṣe kọmrédé orí mi sàn gbogbo yín mo kí ẹlẹ nbẹ hun tí mo bá dórí omi ẹja náà mọ ń fún mi ń jẹ mi ò nígbàgbé olúọdẹ gbọkọdá tó pàdé mi níbi tí mo ti ń sùn jálá ọdẹ tó náwó títí tó sì fẹ́ fún mi níkà ọkọ̀ tó ní kí n máa gbé lọlé ó ṣe mo dúpẹ́ ọlọ́run ó wo gbogbo ọmọ yín àwòyè àtọmọlé àtọmọ ta ẹ ní fojú sọkún ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wọn lágbára ọlọ́run ọba olúọdẹ olúọdẹ ẹ mọ jẹrẹ ọdẹ ó bà jẹyìn ni ẹ tọdẹ ṣe barista ṣẹ́gun òdìdẹ akọ̀níwájú adájọ́ kínní ọ̀hún tọ́jọ́ méjì ìjọ́ mẹ́ta olúọdẹ ọmọ́tọ̀sọ́ ni mò ń ké sí tí n bá ń lọ sọ́nà èkó gbogbo yín mo kí yín ẹ̀ǹlẹ̀ ń bẹ̀ hun gbogbo eléré ọdẹ olúọdẹ mi síbẹ̀ lálàáfíà ara olúọdẹ sífà bọ́lárìnwá olúọdẹ gbogbo ìgbẹ̀dẹ ilé tí n bá dé kwara olúọdẹ kájọlà náà ń kọ olúọdẹ ìdọ̀fin ìgbàna máa sáwó lórí ogun gbọ́rọ̀ ẹ̀ka farógun yọ òpele ọmọ rọ ni mo fi ìjálá rere mi o kíní ọ̀hún ò sì jẹ́ ń gbélé mọ́ ojoojúmọ́ rere ọdẹ ń gbé mi kiri mo kí yín mo yìnyín ń bẹ̀ hun gbogbo olúọdẹ ẹ níríkú ọmọ ẹ níríkú ìyàwó ẹ sì ní sàwúre lẹ́yìn gbèsè ọ̀tá yín á ṣe mẹ́fà ọ̀ka pa méjì akẹrin sànpọ̀n náà pa méjì akejì òrìṣà alẹ́ ogun ni ó fi méjì tó kù ṣẹbọ torí bí ẹkún ní í ṣe gbére ọ̀rọ̀ ọ̀fọ̀ tán láwùjọ àparò ojoojúmọ́ ní pariwo ẹkún kiri inú oko bí mo táyé wà máa tún sọ dẹ mo lọ mọ́ bí mo táyé wà máa tún sọ dẹ ọdẹ gbèmí lọ́tẹ̀ yìí máa tún sọ dẹ bí mo táyé wà máa tún sọ dẹ.

0: Then bati ya dati san table water, tin wo tin mo mi won, bo si ma n se mi nu. Mo n ki gbogbo eyin osise ati ile ise dati san table water. To wa ni fale ti lo londo. Mo lo mo mo lode ogun bi yiri pepele ko ogun si. Ate yin te n gbo mi laroye la fose ni gbongbohun. A ni ri ku omo o. A ni ri ku iyawo. A si ni gbo ku ara wa. Lo ba tan gbogbo e o ti lo ni regede fin. Ijala ode irema je ode. O ni ode ma n fi n dara e ninu ya nigba aye e. Ijala ode ni ogun koko sun ni ogun ke nigba to se n bo latori oke to peran agbanrin nigba to si dele o tun wa ba pe iyawo e tun bokunrin oni to ko lojo na la n pe ni ijala ojo ti nkan e baje tinu e odun oni to ko lojo na la n pe ni iremaje iremaje la n pe ni ekun asunrin ode eyin ode a ni sokun kankan leyin ara wa o ijala le gbohun awon kan so pe bo na se sun iremaje ranpe kekan gbo die nitori bi ta nlo le ni konu aramole olohun odere o sa da ere ni ohun aro na fi mo sun re maje atohun tutu
1: ami pelu ida fun mo o dabi eni ti ade mole eni ade mole
0: e ma gbo o di gbere o darina ko o doko ebo o tun dojo miran ojo ri o di gbere o darina ko o dojo miran ojo ri ota ode lo sorun alakejo ode oni ku ode oni run ode ma npe kanrin keje o di gbere o darina ko o dojo miran ojo ri o di gbere o darina ko o dojo miran ojo ri awon agbe nipa lo sorun o wa le mo awon ba di ti agbo won mo nile yo di gbere o darina ko o dojo miran ojo ri awon tin po ga tin po mo lewe o di gbere o darina ko o dojo miran ojo ri Aditi dele ise ara eni la koko je eyin badi ti ye ba n ki gbogbo awon eleri ibu to ti lo bi yin o o darina ko dojo miran ojo ri oku ti o lomo le tin bere agbo eti o ku agbo yin mi yin mi bodorun eyin badi ti o di gbere o dojo miran ojo ri ori be ku re e ni sun re o eyin te ti ku owo ode aba yin tori pe ure igban ko ni le mo le mu a mu yin a mu wa ni o di gbere awon won yi lo de fi ma nse daro leyin ode se mo pe ki so ni to ye ke mo gbon gbogbo gba ami ijala ode le mo gbon gbogbo gba eri pe bi a ba n pe eyan soro soro o ye ko ma ditu o ye ko mo ba se tu ta se nde temi ba ti e ti dori afefe dabi ti mo gba microphone mo ni bi ba ti n sun jala ode awon ara wa ni ato mo randi mi ngba na olumide to je pe eleri gaadi o mo pe ra wa ni ati n so randi mi ga bi o ba je ti be enu ojo meta yi eleru iba ti n sungi àmọ́ kàkàkó kọ̀la yóò mọ kọ̀la kàkàkó kìnní yóò tún kọ̀la ọ̀la tún kọ̀la ni. Orin tí ògún máa ń kọ nígbà tí inú ẹ bá bàjẹ́ òun náà la ń pè ní ìrìmọ̀jé. Orin tí ògún máa ń kọ nígbà tí inú ẹ dùn bóyá ó lọ sóko ọdẹ ó dé ó bẹ́mu ńlẹ̀ tó sì ń bẹ́mu á wá máa kọ orin tó ń kọ ńgbà náà la ń pè ní ìjálá. Àtìjálá àti ìrìmọ̀jé gbogbo ẹ̀ ló wà lẹ́nu ọmọ olúọdẹ ẹ pè mí. Bó sòpin ọ̀sẹ̀ yí ẹ pè mí bó sẹ̀rin ọ̀sẹ̀ ẹ pè mí. Ẹ jẹ́ kí wọ́n bá yín sùn jálá ọdẹ níbi tí ẹ fẹ́ ti fẹ́ ṣègbéyàwó fọ́mọ. Àmọ́ tá a bá ti dé ṣọ́ọ̀ṣì ó ti dorin Ọlọ́run o. Tá a bá dé mọ́ṣáláṣí ó ti dorin Mùsílíìmù. Tó bá jẹ́ pé bí onígbéyàwó ni ó ti dorin ìgbéyàwó. Bó bá jẹ́ pé ibi tẹ́ ẹ ti ń sòkó àgbà ni ó ti dorin òkú àgbà. Kìí sorin ọdẹ mọ́ o, ó ti dorin yín. Má lọ́mọ ọmọ olóde Ògúnbíyí, mò ń bàtà ẹranko kan lọ níjẹjọ, mo sọ̀rọ̀ dórí ẹranko kan tá ń pè ní eku àlùkùtẹ́. Mo tún sọ̀rọ̀ débi ẹran kan tá ń pè ní ọ̀wàwà. Ẹ jẹ́ kí n sáré mọ́ ọ lọ sọ́dọ̀ ọ̀wàwà pàápàá tí n bá ti kúrò lọ́dọ̀ ọ̀wàwà tí mo fìdí ẹ̀ tì máa lè fìdí àlùkùtẹ́ náà tì síbì kan náà. Màá lè fi dí àlùkùtẹ́ tì síbì kan, màá fìdí ọ̀wàwà tì síbì kan, màá ṣe lé ní ìbejì fún tìní.

ọdẹ ojú pọdẹ níjù ọdẹ sùnrù jẹ bí isu ojú pọdẹ níjù ọdẹ sùnrù jẹ bí isu ojú ò ní pọn gbogbo ẹyin tẹ ń gbọ mi lóhùn láròyé fún talẹ ìní. À ń sọ̀rọ̀ nípa ẹkọ àlùkùtẹ́. Ẹkọ àlùkùtẹ́ kìí sòun nìkan lẹ́kù tó wà nú oko tó jẹ́ ẹkọ abàmì. Ẹkọ ẹlẹ́dá wà ńbẹ̀ tó jẹ́ pé bí obìnrin bá ń wọ́gbọ́n àti lóyún tó jẹ́ pé oyún gbogbo ẹ̀ ń lọ gbogbo ẹ̀ kò dúró déédé tí gbogbo ò dúró déédé àwọn àgbà wa ti mọ́ lo ẹkọ ẹ̀dá láti fi ṣe nǹkan bí àwẹ̀ bí fún ohun obìnrin tí ó sì rọ́mọ gbẹjọ́ tí wọ́n á lò ó bọ́n ṣe ń lò ó àwọn àṣejẹ kan wà tó ń fi ku ẹ̀dá ṣe tó jẹ́ pé obìnrin náà yóò sì rọ́mọ gbẹjọ́ àwọn tó mọ̀ ń wà o apostu gbẹ̀ngà arífàjogún lókè ègbó àwọn kan mọ̀ àbẹ̀tìrú àwa ọ̀dẹ onírà nẹ̀kìlà wa ọdẹ ọgá mi fábùnmi a sọ pé kò fún sí ọdẹ ìpono. ṣùgbọ́n ọdẹ náà ni wá. Ekù kan náà ń wà nú oko tá à ń pè ní eku ẹgọ́ irú a máa ṣe yutuyutu inú ọ̀pọ̀ òyìnbó tí àwọn eléèbó ń pè ń pẹnápù òní sábà máa ń gbé jù eku ẹgọ́ yìí òun pẹ̀lú eku òdùrùsú wọ́n jọra wọn dáadáa eku òdùrùsú a kì í bá pàdé nínú ihò eku òdùrùsú gbogbo eku tó gọ̀ jù láyé eku òdùrùsú ló gọ̀ jù èyí gbénú wò ìtẹ́ ló máa ń kọ́lé ẹ̀ sí ewé ló fi máa ń kọ́lé ẹ̀ àgàgà àtà bá ń sanú àkùrọ̀ níbi inú oṣù kínní ọdún inú oṣù kejì ẹ bá kàn tiri ẹ kàn bálàdá ni pò ó sì ní eku tó lè tóbi síbi kejì lẹ́yìn eku ẹgọ́ ó kó eku òdùrùsú tá a bá mú eku òdùrùsú tán á mú eku àfì ní eku tó lè tóbi dáadáa ó di méjì ká tó mú eku ẹ mọ́ síbi nọmba 4. Eku ẹlẹ́dá tẹ ni ó ń tóbi òun náà ń tóbi lóòótọ́ àmọ́ kò lè tóbi tó àwọn eku wọ̀nyí tí mo dákọ yìí o eku ẹgọ́ eku òdùrùsú eku àfì àti eku ẹmọ́ àwọn eku tó lè tóbi jù ní dáadáa wọ́n máa ń tóbi wọ́n sì máa ń gùn àwọn àtọ̀ wa mú eku ẹlẹ́dá eku olóbìríkìtì tí a mọ̀ sí eku olóṣè náà máa tóbi eku kan wà tá ń pè ní eku atorí eré mo torí eré mo kọ́lé ṣẹ̀bá ọ̀nà ẹni bá fẹ́ tó mi lé kó wa máa lé mi kò sí eku tó lè sá eré tó eku atorí eré ó máa ń sá eré dáadáa ó ń lọ síbi eku bíi méje tí mo ti dá kọ èwo lórí nínú ẹ̀ rí ọlọ́wọ́ bọ́tìn. Àwa dẹ pápá tún dẹ igbó dúdú. Ọkàn mi balẹ̀ béèyàn àwa tá a tiẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹranko lókè ẹ̀gàn nínú oko bá a bá pàdé lọ́jọ́ kan inú mi ìbádùn ká kíra wa ká yẹra wa sí. Nípa ọ̀rọ̀ eku tá à ń sọ eku àfì eku kan wà tí à ń pè ní eku àgó àwọn pé a máa ń pè ní eku àfì kò ń sòun o ọ̀tọ̀ ní eku àfì ọ̀tọ̀ ní eku àgó ọ̀tọ̀ ní ẹlẹ́dá bí a bá fẹ́ ṣètò eku ẹlẹ́dá fún tọmọ náà fi máa ń ṣètò ẹ̀ eku àlùkùtẹ́ àwọn àṣírí pọ̀ nítọ̀dọ̀ ẹ̀ àwọn àṣírí burúkú ìrùn ní fẹnubà lórí afẹ́fẹ́ o torí pé à ń léèyàn kúrò nínú ilé afẹ́ léèyàn kúrò nílùú tá ń pè ní oògùn ayọ̀gọ̀ náà sábà máa ń fi eku yìí ṣe àmọ́ àwọn àgbà máa fi ṣe oògùn oṣolẹ̀ ní eku àlùkùtẹ́ tí à ń pè ní ẹ̀lírí ẹgbẹ́ orúkọ tán pè é àlùkùtẹ́ kí èèyàn mọ́ tẹ́gbẹ́ gbogbo àlátẹ́gbẹ́ o àwọn àṣírí kan nù tán bá fẹ́ lọ rà á pé ó ní orúkọ tí wọ́n á pè é àmọ́ eléyìí tí mo mọ̀ sí náà ni eku ẹ̀lírí ẹ̀lírí o ẹ̀lírí á jẹ́ ká tẹ́gbẹ́ ẹ̀lírí á jẹ́ ká níláárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ̀lírí á jẹ́ ká tẹ́gbẹ́ ẹ̀lírí á jẹ́ ká níláárí o àmọ́ àlùkùtẹ́ tí ò ní jẹ́ àtẹ́gbẹ́ àwa ò tó à lọ́bẹ̀ ń o.
ki n ye ko duro lodo ta won ile ku de e je ka lo sodo eran ko abami ti mo ni o le sa ireju ni jo ni awon kan pe mi pe se ki se ga ni a mo yagbe a mo se ga enu mi ago e mo binu eyin te mo nso awa soro soro e mo binu e mo binu e mo binu mo ya bara mo ya bara mo ye fe e mo binu awon kan wa won nigbagbo to ba se won ton ba tin e ma binu o ti tanu won o ya to sa won awon te e ma be tin o ni gbo awon nka eyanu alabere oru lowo o ye ni ran tun gbo mi inu e ndun o skuna pe ore mi ngba kan oga mi bayi eje sagbeje mowo ke se gbeje a mo julo lojo ori gba wo lo bere soro soro so kawe to o kawe o lo fe ni ranki lo fe ni ranki o je gba bo olon se da e ko si dora mo je ko e a jo pe o fe fa agbara mo je bredi to lo gba win bredi e ko si lagbara e ka oda sa mo rora eranko ta pe ni sita bo ba se ga ibi to ba se ga si awon nkan kan atawon apere te ri nbe ni wi pe irun ma po lara ibi to ba se ga si to yagbe si irun a po nbe e ma ri awon bi eyin awon ekuro a wa nbe sugbon a tobi a fi die ju ti eranko ti a pe ni eta lo ati ibi to ba se ga si ateta ki lasimo nkan to kan sele seta ni wi pe eta ki se igbanse sibi ti anyhow ko kan ri bi to ba ri rara o eta ma ni ojubo ibi to ma san igbese si eta ma ni bi to ma ibi kan pato to un ma se igbanse si e le dede ma rin lo ninu oko ke ri igbanse eta rara o eta inu okiti ogan ni eta ma se gbon te ba ti ri igbe eran ko ninu okiti ogan bo da eta lo se ga sibe eta pelu ologbo igba ti aye dayo olaju ti computer take over ti ti technology take over yi ohun lo fa ti e fi ma ri igbe ologbo nta a ki ri mi ologbo a ri mi ologbo igbonse ologbo o de wo wọ́n sọ wípé ó wọ́n bí mi ológbò ìmí egungun ò tún wọ́n bí mi ológbò ńgbà kan àmọ́ ńgbà tí gbogbo ẹ̀ ti dojú kejì tó ti pò bìrìkòlò tí kan ti ń lọ́dàn ẹ̀ olófa sábàbí tá a fi ń rí nǹkan tí ò yẹ ká rí táwọn èèyàn kan ti ń gba tọmọ 30 years ti ń gba nọ́mbà mọ̀mọ́ 70 years tí mọ̀mọ́ 65 náà ti ń approach ọmọ 35 ẹ mọ̀ pé a ti ń rìn kan tí ò yẹ ká rí a ti ń rìn mí eégún ẹranko tí a pè ní ẹta yìí ó yàtọ̀ gédéńgbé sí gbogbo àwọn ẹrankẹran tó kù nínú oko ẹ lè rí ìmí ẹ àwọn àgbà ọdẹ tó sì jẹsẹ́ bí kí n tó jẹ tẹ́rí wọn wà ńbẹ̀ wọ́n ti mọ̀ wípé lóòótọ́ ni kódà bí àwọn àgbẹ̀ bàbá ti rí imí nínú inú èkìtì ọ̀gán tó ti dalu lókè gan ẹgbẹ́ tàkúté si ó ní bọ́n ṣe ń dẹ́ o bá fẹ́ mọ bọ́n ṣe ń dẹ́ kó pè mí lẹ́yìn ètò ẹ lè bó dẹ́ síbẹ̀ odidi ogún ọdún ó lè mọ̀ mú kò tiẹ̀ ní ré a sì mọ́ gba tibẹ̀ lọ́mọ ṣe gá ẹ̀ kò sì ní sí nǹkan kan kò lè mú àmọ́ tẹ bá fẹ́ pa ní ọjọ́ kejì ọjọ́ kẹta àṣírí tún wà àṣírí lọ́dẹ ń lò lókè ẹ̀gàn ẹ kú alẹ́ ẹkú etí ìgbọ́ ètò ìrìnkèrìn ìdò ọmọ bábọ́ lọ́dẹ ògúnbì yìí lórí ẹran tí a pè ní síta àwàwà ẹran tó lè yára jù nígbà náà lọ́hùn-ún ìdí wo ló lè fi yára jù agbára wo ló ń lò tó jẹ́ pé ó fi yára tó bá pẹran nígbà náà á pẹran ẹ̀ tó bá ti pa á jù ú sórí páànù olówó a máa ń pàgùntàn nílùú ní ayé àtijọ́ tí wọ́n á sọ pé ẹkùn wọ̀lú ẹkùn kì í wọ̀lú tí ẹkùn bá ti ń gbúre èèyàn ìmọ̀ ń sún mẹ́yìn ni síta ni ẹranko aláfojúdi ẹranko ọ̀wàwà tó jẹ́ pé ìmọ̀ ń wọ̀lú pàgùntàn
pewure pa kegbe ni aye atijo to man paja e ri pe to ba pa gbogbo nkan gba na o ngan na agbara o gbe ko pa ologbo rara o ekun o le do ologbo pa ko si eran ko to le pa ologbo ninu ile asiri ni asiri ni asiri ni ma lo mo lode ogun bi ti ilu etan aye gbaju ekiti kwara karira layo ka ma do lodi ara wa o number mi leyin eto 081 6 meta 5 kan 8 meta 5 kan 081 6 5 8 5 be ba pe mi ti mi o tete gbe ati tun wa nbi kan nu e pe mi e text mi dabi ke ba mi soro ni whatsapp o na ni whatsapp number mi 081 6 meta 5 kan 8 meta 5 kan bo de je pe 091 52 45 24 22 091 52 45 24 22 number glow menu mejeji be ba ti pe mi won gbe mo ki kabiyesi oba ti le ofosun baba ara papa mu pade etu ibi jagija mo se kun ge kun lodan koni re yin o oba ti oniko re onise re oba ti lu ofosun mo ki baba o ke pembe o ni idanrin local government londo state lo nkonu baba nu emi na o ye kan mo pe lasun mo ba mo ki kabiyesi o that is an table water e ja mo lole omi amololo to wa londo

0: wọ́n lu ọ̀rọ̀.
1: Adansi ni wọ́n.
0: Tí wọ́n lu àyájọ́.
1: Ẹja
0: fẹ́. Wọ́n fi orúkọ igi.
1: Ẹlú dìnnà ọtí.
0: Mọ orúkọ ewé.
1: Against leaf.
0: Wọ́n wá pè mọ orúkọ ẹranko.
1: Àyẹ̀fẹ́
0: mi tá
1: ni
0: màá. Wọ́n mú nǹkan kan lára
1: òbí kọ.

0: ayé òjìlọ.
1: Jẹ́ kí o yà lọ́rùn mi.
0: Láti tí ẹ bá bá
1: sọ tí o jẹ́ ká lọ́rùn
0: mi. Láti ẹ̀dá lẹ́bẹ̀rẹ̀ bá gbé ọjọ́. Iná ọdún wá rò.
1: Tẹ́ o fàyà lọ́rùn mi.
0: Fàyà.
1: Aṣọ tí o jẹ́ ká lọ́rùn mi. Tí o jẹ́ ká lọ́rùn mi.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.